0: balẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún tìgbọ́n ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kí ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjímúlòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ẹlẹ́kẹ́ nítawọ́n ìjòyè.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.
2: Sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu. Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Iwa mama ima yiku wa me.
1: Yes, sir.
0: Ima yiku wa me.
1: Yes, sir.
0: Ede sedwe wego. Ase jade.
1: Yes.
0: Eru oguta gbeli elori.
1: Amen.
0: Eru ya yidan.
1: Amen.
0: Eru ya yidan.
1: Amen.
0: Eru ya yidan.
1: Amen.
0: Mama.
1: Yes, sir.
0: Eji awon mo yin o. Baba.
1: Yes, sir.
0: Bo ba lomo logo kan. Eji dide.
1: Yes, sir.
0: Nitori pe. Aye buruge. Mo ke wo. Bo yo mo dele eyan. Aye asigbe eru wiwole eyan lori. Lati gba ewe re. Nigba to mo de wo ba nti gba ewe ru eru bo. Bo laye re se fe ri. Se wo mo.
1: Yes sir.
0: Bo ya o mo.
1: Yes sir.
0: Eru riru. Ama mu keni ogbo. Ju ojo ori eni lo.
1: Oh yes sir.
0: Agbo jojo ori re lo.
1: Yes sir.
0: Esa.
1: Sir.
0: Agbo. Ju ojo ori lo.
1: Yes sir.
0: Tori eru riru toru.
1: Yes sir.
0: E ma ke. Eso kale lori mi.
1: Eso kale lori mi.
0: Eru aye ta gbele mi lori.
1: Eru aye ta gbele mi lori.
0: Ti oja ye mi o sare.
1: Ti oja ye mi o sare.
0: E kin gbe so gbe yidanu.
1: E yidanu.
0: E yidanu. E yero ti oja ye mi o sare.
1: E yero ti oja ye mi o sare.
0: E gbe Oluwa Jehovah.
1: E gbe Oluwa Jehovah.
0: E yidanu.
1: E yidanu.
0: E yidanu.
1: E yidanu.
0: E yidanu.
1: E yidanu.
0: E yero wiwo.
1: E yero wiwo.
0: E yero Olo.
1: E yero Olo.
0: Je mu edenu Bibeli.
1: Yes sir.
0: Iwe kun Jeremiah. Ori karun.
1: Yes sir.
0: Ibe ni mo mu elo.
1: Oh yes sir.
0: Ma mu elo si ese keje.
1: Yes sir.
0: Ese keje.
1: Yes sir.
0: Akoko. Oni awon baba wa ti se.
1: Yes sir.
0: Won ko si si mo. Awon si nru eru ese dede won. Awon nru eru ese dede
1: won.
0: E ma ke.
1: Yes sir.
0: Eru baba la baba mi.
1: Eru baba la baba mi.
0: Si o jaye mi o sare.
1: Si o jaye mi o sare.
0: Ela na danu.
1: Ela na danu.
0: Eye ru baba la baba mi.
1: Eye ru baba la baba mi.
0: Si o jaye mi o sare.
1: Si o jaye mi o sare.
0: Ela na danu.
1: Ela na danu.
0: Ela na danu.
1: Ela na danu.
0: Ela na danu.
1: Ela na danu.
0: E ma ke.
1: Yes sir.
0: Eye ru baba la baba mi.
1: Eye ru baba la baba mi.
0: Eru ese dede baba mi.
1: Eru ese dede baba mi.
0: Si o jaye mi o sare.
1: Si o jaye mi o sare.
0: E ma la de o. Oye duwa.
1: Oruka Jesu. E mi mi mo. Eru baba la baba mi. Si o jaye mi o sare. Eru aye baba mi. Si o jaye mi o lo waju. Dale dale. Dale dale. Dale dale. Dale dale.
2: Eru.
1: Dale.
0: Ka ese kejila fun e.
1: Oh yes.
0: Ese kejila.
1: Yes sir.
0: Den kai ketala. E kun Jeremiah.
1: Yes sir.
0: Ori kanun. Ese ketala.
1: Yes sir.
0: Awon odomokunrin ru Olo.
1: Ka.
0: Kini won lu?
1: Olo sir. Yes.
0: Olo Olo. So mo tan pe ni Olo.
1: Yes sir. Dari.
0: Olo.
1: Yes sir.
0: So ti ri Olo ibile ri.
1: Yes sir.
0: Olo aye igba yen. Bi apata lori.
1: Yes sir. Yes sir. Yes sir.
0: Ki se ru ele concrete won je se.
1: Apata ti
0: ka sa. Apata. Ka gbe leyan lori. Iko ya ma fi sare. Ko le sare. Olo na gbele lori.
1: Adalu aye o.
0: E ma ki beta le mi.
1: Yes sir.
0: Eyin Olo aye.
1: Eyin Olo aye.
0: E ki gbe dada.
1: Eyin Olo aye.
0: Si o jaye mi o sare.
1: Si o jaye mi o sare.
0: Eyidanu lori mi.
1: Eyidanu lori mi.
0: Eyin Olo aye.
1: Eyin Olo aye.
0: Si o jaye mi o sare.
1: Si o jaye mi o sare.
0: Si o jerin mi o sare.
1: Si o jerin mi o sare.
0: Si o jogo mi o sare.
1: Si o jogo mi o sare.
0: Si o je dide mi o ya.
1: Si o je dide mi o ya.
0: Eyidanu.
1: Eyidanu.
0: Eyin Olo.
1: Eyin Olo.
0: Si aye gbere mi lori.
1: Si aye gbere mi lori.
0: Si o jaye idide mi o ya.
1: Si o jaye idide mi o ya.
0: Kaye mi fi ri bayi.
1: Kaye mi fi ri bayi.
0: E ma yidanu o.
1: Eyidanu.
0: Eyidanu.
1: Eyidanu.
0: Eyidanu.
1: Eyidanu.
0: Oye duwa.
1: Oruka Jesu.
0: Yes,
1: Mimimo.
0: On your head. Àwọn ọ̀dọ́mọkùnrin ru ọlọ. Ó ní àárẹ̀ sì mú wọn. Àárẹ̀ mú àwọn ọmọdé. Lábẹ́ ẹrù igi. Àárẹ̀ mú àwọn ọ̀dọ́mọdé. Lábẹ́ ẹrù igi. Ọmọ kékeré. Wọ́n tún gbé ẹrù igi léyẹn lórí. Ìwọ ọ̀dọ́. Wọ́n gbé ọlọlé ọ lórí. O ni o je ki rinrin o ya.
1: Yes sir.
0: E wo bi.
1: Yes sir.
0: Awon te jo bere. Won ti lo saju e.
1: Yes sir.
0: Ni tori wi pe won so eru kale. Bi won ba so lo kale. Aye won o le sare.
1: Yes sir.
0: Oju kan laye ti e wo.
1: Yes sir.
0: Tori eru te gbe le lori. E mura sadua o.
1: Yes sir.
0: Eru igi aye.
1: Eru igi aye o.
0: E ma soro.
1: Eru igi aye.
0: Si o mere ile baba mi di ile fun mi.
1: Si o mere ile baba mi di ile fun mi.
0: Eru igi aye.
1: Eru igi aye.
0: Si o mere ile oko mi gbele mi lori.
1: Si o mere ile oko mi gbele mi lori.
0: Si o mere ile oko mi gbele omo mi lori.
1: Si o mere ile oko mi gbele baba mi lori.
0: E si danu. E si danu.
1: E
0: si danu. E eru igi aye.
1: E eru igi aye.
0: Si o mere ile oko mi.
1: Si o mere ile oko mi.
0: To gbele omo mi lori.
1: To gbele omo mi lori.
0: To gbele mi lori.
1: Gbele mi lori.
0: E ma yi danu.
1: E ma yi
0: o. E ma yi o.
1: E ma yi
0: o. E ma yi
1: o.
0: E yi o. Eru igi.
1: Eru
0: olo. Eru igi.
1: Eru
0: olo.
1: Eru olo.
0: Ti o miran.
1: Ti o miran.
0: Ile baba mi.
1: Ile baba mi.
0: O miran.
1: O miran.
0: Ile oko mi.
1: Ile oko mi.
0: To gbele omo mi lori.
1: To gbele omo mi lori.
0: To gbele mi lori.
1: To gbele mi lori.
0: E yi danu.
1: E yi danu.
0: E yi danu. Emi oru eru ma.
1: Emi oru eru ma.
0: E si danu.
1: E si danu.
0: Emi si na yo mi.
1: Emi ta ye lo lu o.
0: Ani mi oru eru ma.
1: Ani mi oru eru.
0: E leru gberu e o.
1: E leru gberu na o.
0: Eru igi ona.
1: Eru igi ona.
0: Eru Olorun.
1: Eru Olorun.
0: Ti o ja ye mi o ni le.
1: O ja ye mi o ti de o.
0: E si danu o.
1: E si danu o.
0: E si danu o.
1: E si danu o.
0: E si danu o.
1: E si danu o.
0: E si danu o.
1: E si danu o.
0: E gba mi gbolu
1: gberu. Yes sir. Yes sir.
0: Eni ti aba ti gbe eru le lori. Ṣé kí n sọ ohun tó máa ṣẹlẹ̀ sí? Ṣé kí n kà á fún ẹ? Vasisin ló wà. Nínú ẹkún Jeremiah Bakẹ́lẹ̀. Ẹkún Jeremiah. Orí ìkarùn-ún. Vasisin. Ṣé kí n sọ ẹni tó bá ti gbé ẹrù lé lórí? Ṣé mo n tó máa kọ́kọ́ ṣẹlẹ̀? Ṣé n sọ Vasisin. Ó ní adé ṣubú kúrò ní orí wa. Adé. O ṣubú kúrò ní orí wa. Ẹgbẹ́ ni fún wa. Nítorí àwa ti ṣẹ̀. Adé ṣí kúrò lórí wa. Ẹ̀ṣà. Ẹrù a máa ṣí adé kúrò. Orí ọba wa di orí ẹrú. Ẹrú a wa jọba lé wọn lórí. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Èmi kọ́ ni mo sọ
1: bẹ́ẹ̀.
0: Bíbélì ló sọ bẹ́ẹ̀. Verse 8 wí pé àwọn ẹrú ti jọba lórí wa. Ẹnìkan kò sì gbà wá kúrò ní ọwọ́ wọn. Kò sí ẹnìkan tó lè gbẹ kúrò lọ́wọ́ wọn. Àfi Ọlọ́run. Àfi
1: Jésù.
0: Jésù.
1: Jésù.
0: Ó ní kan lo le gbe.
1: Oh yes sir.
0: Bibeli wi ke awon ti won di won mu.
1: Oh yes.
0: Won di won mu sisi.
1: Yes sir.
0: Won ko lati jowo won lowo lo.
1: Be ni o.
0: Awon to ba ti di eniyan mu.
1: Ao.
0: Ti won di eru leyan lori.
1: Yes sir.
0: Won di e mu sisi.
1: Ajajaja.
0: Won de fe ko lo. Ṣùgbọ́n bíbélì wí pé ẹ lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ wá àti ọmọ rẹ̀. Wọ́n dẹ ìyá wọn di ọmọ. Wọ́n gbé ẹrù lé ìyá lórí. Wọ́n tún gbélé ọmọ lórí. Wọ́n wá ń fi wọ́n ṣẹrú. Ṣùgbọ́n ó ní bí ẹnikẹ́ni má bí yín léèrè. Ẹ wí pé Olúwa ní fi
1: ṣan.
0: Ẹ má kígbe. Ṣínà yọ mi. Olúwa ní ọ́fíìsì.
1: Olúwa ní ọ́fíìsì.
0: Jáde lábẹ́ ìdí ẹrú.
1: Jáde lábẹ́ ìdí ẹrú.
0: Ẹ má kígbe dáadáa o. Ẹrú. Ó máa ń sin ẹrùkú ni o. Ẹrú. A máa sin ẹrùkú. Ẹrẹ́rú máa ń sin gbàkú ni o. Ẹrẹ́rú máa ń ṣàgbékú ni o. Ẹrẹ́rú máa ń kú sínú ẹtì. Ẹrẹ́rú máa ń kú sínú àṣetì. Ẹrẹ́rú máa ń kú sínú àmúbọ́. Ẹrẹ́rú máa ń kú sínú ìjákulẹ̀. Torí wọn kì í rí ẹnikẹ́ni láti gbà wọn. Jésù ti dé báyìí. O ní láti fi ayé ẹ fún Jésù. Bọ́ọ̀bá fi ayé ẹ fún. Kò lè gbà ọ́ là. O nìkan ló lè gbà ọ́ báyìí. O ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́. Tí a di ẹrù wíwọlé
1: lórí.
0: Gbogbo ẹni bá ru ẹrù. Ẹni tó lè fún ẹ ní ìsinmi. Jésù nìkan. Mo gbé Jésù wá o. Mo gbé Jésù dé o. Ẹ máa kígbe Jésù. Ẹ máa kígbe Jésù. Ẹ máa kígbe. Ẹ̀rù orí ọmọ rẹ̀ o. Ẹ̀jí dáadáa ní ẹ̀ka. Mẹ́yà gẹ́dẹ́ ni o. Ràpátú nájà. Ẹ̀ṣẹ́ dẹ́bẹ̀lẹ́ ká. Ìrágẹ́dẹ́ bájà. Mẹ́lẹ́bẹ̀ ni jù. Rẹ́kú nájà ta. Mẹ́kú nájà ta. Mẹ́yà bàtà ni ká. Rẹ́nẹ́dẹ́ bàlẹ́ jà. Mo gbé wòlúwa. Ó ní mo dé.
1: Hallelujah.
0: Mo dé o.
1: Hallelujah.
0: Láti sọ ẹrù wíwo kalẹ̀. Ó ní mo sọ ẹrù wíwo orí wọn kalẹ̀. Mo sọ ẹrù wíwo orí wọn kalẹ̀. Báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí. Èmi dé. Mo sọ ẹrù orí wọn kalẹ̀. Báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí. Ẹgbẹ́ òun Olúwa Jehovah. Mo sọ ẹrù wọn kalẹ̀. Ẹrù ọjọ́ pípẹ́. Ẹrù ogun ọjọ́ gbígbẹ́. Mo dé o. Mo dé o. Èmi dé o. Mo sọ ẹrù orí wọn kalẹ̀. Mo sọ ẹrù orí wọn kalẹ̀. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́. Tí a di ẹrù wíwọlé lórí. Ó ní mo sọ ẹrù wọn kalẹ̀. Ó ní àjàgà mi rọrùn. Ẹrù mi sì fún yẹ. Ó ní mo gbé ẹrù fífún yẹ lé wọn lórí. Ó ní mo sọ ẹrù orí wọn kalẹ̀. Àgbẹ̀ àjàgà náà kúrò ní ọrùn wọn. Àsìkò àjàgà náà kúrò ní ọrùn wọn. Àgbẹ̀ ẹrù náà kúrò lórí wọn o. Gbogbo ẹni tí ń ṣe làálàá. Tí kò ní èrè. Ó ní mo tú wọn sílẹ̀.
1: Ó
0: ní mo tú wọn sílẹ̀ o. Mo sọ ẹrù ọlọ́kùn lórí wọn. Ọjọ́ Friday nílùú Ọfà. Ọfà. Ago méje. Ọjọ́ Friday nílùú Ọfà. Ní Sọfolúwẹ̀ Town. Sọfolúwẹ̀ Hall. OGS. Ibẹ̀ láti máa ṣiṣẹ́ yẹn
1: o.
0: Mi ò mọ bí tó ti ń gbọ́ mi. Súré tẹ́tẹ́ o.
1: Máa
0: bọ̀. Olúwa rán mi sí ọ.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí o. Ní Sunday tó lọ ni mo wá.
0: Okay.
2: Dáàdì fún wa ní
0: yẹpẹ
2: yẹpẹ
0: ok
2: pé ká kó lọ sílé so bóyá ìdíjọ monday mo wá mú yẹpẹ yẹn mo bu díẹ sómi mo fi wẹ so èyí tó kù mo lọ dà sórí lẹ nítorí 10 years rẹ tí mo ti ra lẹ yẹn tá àti ẹrí kankan ṣe síbẹ
0: ẹ ra lẹ
2: bẹẹ ni
0: mo ra 10 years
2: yes mo ò rí kankan ṣe sí foundation gan àṣẹ débi kankan ta fi filẹ so mo wá fi sílẹ bóyá wá di ọjọ monday mo jẹ ní máa nǹkan lọwọ tó jẹ pé mo máa ń wá sọdọ mi dáadáa tó náà fẹ ẹpù mi o máa ń fọ ní sojú ìbámu fún yàn ní 2 million 1 million tí n bá bí pẹ̀ẹ́dẹ̀jọ alájẹ̀nà mi lọ́la ní kò sí kankan ọlọ́run ò fi orí ẹ sọ́dọ̀ òun. àmọ́ ìyàlẹ́nu tó jẹ́ fún mi ní ọjọ́ monday tí mo fi iyẹ̀pẹ̀ yẹn wẹ̀ mo wá kó ètò kù mo lọ dá sórí ilẹ̀ yẹn pé wọlé yìí mo fẹ́ kó gba ìtura o dẹ̀ má wà báyìí mọ́ ilé tá à ń gbé wọ́n ti fẹ́ wọ́n ti ta lé mọ́ wa lórí ọ̀dẹ̀ máa lé wa jáde bó ti ẹ̀ ṣe ojúlé kan kí n ti ẹ̀ ṣe ní ibẹ̀ kí n múfù lọ kó má jẹ́ pé màá tún lọ gba ilé mi ilé tí wọ́n mo bá fomi yẹn mo bá gbàdúrà bá wálé bóyá ìdíjọ tuesday yẹn ọ wá wá sọ́dọ̀ mi wọ́n ṣe dé báyìí níjọ tuesday níjọ monday tí mo fomi yẹn mo lọ sí ọjà láàárọ̀ ìgbà tó dì lọ́lẹ̀ wọ́n kọjá bó ṣe pẹ́ wọ́n wá lọ tọ̀nà wá padà wá nọ́mbà pa àbọ̀yìn dé mo bá jókòó wọ́n bá bá mi sọ̀rọ̀ mí ìdá wọn lóhùn mo máa ń kí ẹ̀yà wọn bá ẹ fi mí ilẹ̀ má bá mi ṣeré kéré kan ẹ̀yìn náà kọ́tẹ́ fẹ́ ṣe fẹ́ tí náà lè ràn mí lọ́wọ́ ẹ wá ń bá mi sọ bó ṣe lọ nìyẹn mo bá ní o dà kí ló ń bí ẹnu kí ló fẹ́ mo ní èmi ò mọ nkọ́tẹ́ bá wùn ìkẹ́ṣẹ́ ṣáà náà lè ràn wá lọ́wọ́ báyà o dà kí má wọ̀dí mo dẹ̀ wá fẹ́ràn ẹ̀ lọ́wọ́ báyìí o dà kí ló fẹ́ mo ní mi fẹ́ ọkàn ẹ má ràn mí lọ́mọ ọlọ́run á gbénà lọ́wọ́ mi wá láti bò mí fún mi ló bá ló dá ló bá ní kí ni báwo ti ẹ lọ ọlọ ilé yẹn mo ti ní mo fẹ wá rí ẹ pé bọ bí mo yín lọ lẹ́ẹ̀kan tó ń bá mi sọ bákan ni ò jẹ ń dúró ni mo fi lọ ibi tí mo lọ kí ló ń ṣe mọ́yà ẹ má bèrè ilẹ̀ kankan lọ́wọ́ mi ṣe bí ẹ ti ní ẹni ohun tẹ fẹ́ ṣe sí ẹ filẹ̀ ọlọ́run abàmìkan ní àsìkò ẹ ti tó má wọ orí màá mọ ohun tá a máa ṣe sí ọ̀rọ̀ yẹn lásọ tán fi pè wọ́n náà bá lọ ó wá dijọ́ thursday tí ọ̀rẹ́ mi kan wá pè mí láti bẹ̀yẹn òun ti ṣe sáìtì tiẹ̀ ó ti ń gbé bẹ̀ ló wá pè mí pé hello ó ti ẹ̀ wá síbi ò ti ẹ̀ sàn kan fún mi mi ò rí ẹ̀ mo ti lọ wọ̀ ẹ̀mí ò bá ń bẹ̀ bo ló wà mo ní bo èmi ò wá síbi kankan.
0: ọ̀rẹ́ yìí kan ti kọ́lé sàdúgbò yẹn ó ti ń gbé bẹ̀.
2: ó ti ń gbé bẹ̀.
0: ó wá pè yín pé.
2: ó wá pè mí pé kí ló wá ṣe ní sáìtì mi ò rí o dẹ̀ sọ fún mi pé o wá mo ní bo èmi ò kúrò bí o mi ò wá sáìtì rárá pé mo wà ní ṣọ́ọ̀pù bí mo ṣe wà pé mo sùn ó rẹ̀ mi bá ta ló wá wá sí sáìtì ẹ pé mo rí tán já yẹ̀pẹ̀ mo rí tán já block mo ní èmi.
0: wọ́n já yẹ̀pẹ̀.
2: bẹ́ẹ̀ni wọ́n ní wọ́n já yẹ̀pẹ̀ wọ́n já block wọ́n á ní à mo ní kì í ṣe bẹ̀ mo ní bóyá ò mọ nǹkan tó sọ náà ṣojú dùn mí ni èmi kọ́ ni mò ń bẹ ṣe bẹ̀ tẹ́lẹ̀ ni tó ń sọ fún mi pé kíni kan mẹ́ta kò sẹ́ni bọ́dí omi rẹ̀ níbọ̀dí bàá òun ráwọn èèyàn bẹ̀ ń bá náà ó ráwọn èèyàn lọ síbẹ̀ kó lọ wò dáadáa bóyá bẹ́ẹ̀ kọ́ ìgbà tó máa dé bẹ̀ fún ìyàlẹ́nu aláàjì tó kọ́ lọ́sọ̀ mi tó láìsàn kankan fún mi bìkọ́ sóti mọ́ bẹ̀yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀
0: ó
2: já blocks bẹ̀ nígbà tó ń wá pé mi tó wá ní ó wá bí ó bá ní mo máa dé bẹ́ẹ̀ mo níta ló wá bá ṣé kì í ṣe pé nǹkan kan ti ń ṣe mí bá ṣé kì í ṣe ó bá ní aláàjì lòun bá ń bẹ̀ mo ní aláàjì wo ni òun ó wà ń bì mí bá ń gbé fóun fún bóyá òun parọ́ bá ní má dà lóhùn ìṣàlẹ̀ fi sílẹ̀ mo fẹ́ ṣe surprise fún ni ó máa ń fọ́n bù gan but òun fẹ́ surprise ẹ̀ lọ́tẹ̀ pé ó ti bó òun ní ìjẹta but òun fẹ́ fi ṣe surprise lóhùn ìṣàlẹ̀ bá ní aláàjì náà fẹ́ ṣe surprise fún ẹni òwò gbérakọ máa bọ̀ mo ní ẹjọ́ kí n mò ń jó ṣe ẹ̀yin ọmọ ẹtì ṣọ́ọ̀bù máa máa bá yín mò ń bọ̀ bí mo ṣe palẹ̀ mọ́ ara mi nìyẹn ó di gidigidi ó bá di lẹ́lẹ́lẹ́ ó dọ̀hún nígbà tí máa débẹ̀ ilẹ̀ ti rẹ̀ 50 bags of cement ló já síbẹ̀.
0: 50 bags of cement.
3: Bẹ́ẹ̀ni mo sọ fún mi
2: 50 bags of cement.
0: Blọọku mélòó.
2: Ó lọ lẹ́lẹ́lẹ́ ni a fẹ́ tó 5,000.
0: Ẹ náwó sókè. Ilé ti kọ́ ilé ti tán. Wọ́n ti parí ilé.
3: Bẹ́ẹ̀ni sá.
0: How many block ló kọ́ 3-bedroom flat?
3: 4,000 blocks.
0: 4,500 block ló máa ń kọ́ 3-bedroom flat. 5,000 block ti wà nbẹ̀. 50 bags of cement yẹ̀pẹ̀ ti wà. Kí ló kù báyìí? Ẹnìkan náwó. Àní kó tó gbóṣù mẹ́rin. Ó máa kọ́ ilé. Ọjọ́ Friday nílùú Ọ̀fà Ọ̀fà aago méje ọjọ́ Friday nílùú Ọ̀fà ní Sọfoluwẹ̀ Town Sọfoluwẹ̀ Hall OGS ibẹ̀ láti máa ṣiṣẹ́ yẹn o mi ò mọ bí tó ti ń gbọ́ mi ṣúré tètè o máa bọ̀ olúwa náà mi ṣí ọ. ẹ̀yin ará Sango
4: gbogbo Sango ọ̀tá
0: ẹ má gbàgbé ọjọ́ Sunday
4: Sunday
0: ó ti ní iṣẹ́ wòlíì tá à ń bá bọ̀ a ti gbàdúrà sínú owó yẹn mọ̀mọ́ a ti da òróró sínú owó yẹn mọ̀mọ́ olúwa wípé kí àwọn ìránṣẹ́ ọlọ́run àti ìyàwó mi kí wọ́n parapọ̀ kí wọ́n gbà wẹ̀ ati adua
4: hallelujah
0: ajepo
4: benio
0: ajata
4: kabesha
0: ajeyo
4: drive fast ni o
0: won ma gba weye
4: kabesha lorun
0: awe
4: funfun ni
0: ti won ba ti gba
4: eo
0: oluwa wipe
4: yes sir
0: ki won gbe igbese
4: dos
0: agbara
4: dos
0: won ma ma kasam
4: benisha
0: sinu ororo yen
4: benisha
0: ati owo yen
4: benisha
0: won ma kasam sinu e
4: kabesha lorun
0: won kasam 1
4: yes sir
0: nigba meje Psalm 2
4: yes,
0: nigba meje Psalm 3 nigba meje Psalm 4 nigba meje Psalm 5 nigba meje Psalm 6 nigba meje titi dori Psalm 150
4: mama bi dori 150
0: eni ba ma kasa 119 yen mo piti again
4: kabesha lorun
0: tori yo kasa 119 yen
4: yes sir
0: nigba meje na
4: meje
0: oga
4: oh yes sir
0: won ma kasi owo yen
4: adani wa yen
0: ati si ororo yen
4: kabesha
0: Oh, le ma jiya lo.
4: Yes sir.
0: Nkan kan na ni o yoju iya yen.
4: Bani o.
0: Nkan kan ni o ta o ise yen.
4: Bani o.
0: Wo bi?
4: Oh yes sir.
0: Mo so fun awon eniyan mi.
4: Kabesha lorun.
0: Oluwa ni ki so fun pe.
4: Yes sir.
0: Sori nta fe se fun eyi.
4: Ao.
0: Oga.
4: Yes sir.
0: Ki se pe
4: Kabesha lorun.
0: Yo so di millionaire.
4: Rara o.
0: Lo se kan orukan. La se pe
4: Yes sir.
0: O da wole ise kan.
4: Ao.
0: To ba da wole ise kan.
4: To ba wa nkan se.
0: To da wole nkan kan.
4: Yes sir.
0: Ti awa fun eni owo yen
4: kabesha o
0: ati ororo yen
4: ni
0: ti o lo pelu e
4: yes sir
0: oni o so e di nla
4: kabesha o
0: a idi ise yen
4: yes sir
0: ni wa ti ri anugba
4: adari wa
0: yo mi o mo
4: yes sir
0: e wo ti mo bere lojo sunday
4: kabesha o
0: arabirin yen
4: e o
0: o lo ma nta eyin
4: eyin lo nta
0: oni to ba ni 20,000
4: bani sir
0: o wa lo bere pada
4: bani
0: mo fun ni 30,000
4: oh yeah
0: lese kese
4: kabesha o
0: ki so owo yen gangan ni koko
4: rara o
0: in to fe da wole yen ni
4: yes sir
0: tan ba ti gba owo yen
4: kabesha
0: e ade tun fun ni ororo yen
4: yes sir
0: ati owo ta praise
4: eo
0: esa
4: sir
0: mo nreti re ko pada wa
4: kabesha
0: leyin osu meji
4: adani wa yen
0: sin meta
4: pelu eri la
0: pelu eri
4: kabesha
0: o ti e wa sin ida mewa
4: yes sir
0: pe woli
4: woli mi o
0: 30,000 le fun mi gba yen
4: kabesha o
0: mo wa da 30,000 yen pada
4: yes sir
0: fun ida mewa
4: adani wa yen o
0: ere 300,000 ti mo ri
4: 300,000 to ri ni
0: elu bi daruwa na
4: kabesha lonu
0: ayabada leke rubi nata mo kele pelu majemu
4: oh yes sir
0: anu nla
4: oruko jesu
0: ko so ise re di nla
4: ah be jesu
0: ito ni woli
4: bani o
0: lo ma tele
4: ojo tele toni
0: yes sir
4: kabesha lonu
0: ni ojo sunday
4: ni o
0: yes ma
4: yes sir
0: ni ojo
4: sunday ni o
0: ri ko wa me
4: ri ko wa o
0: yes sir
4: kabesha lonu
0: leyin ise yen
4: yes sir
0: oluwa tun wi pe
4: ao
0: mo rira mi loju iran ni
4: kabesha lonu
0: pe mo wa aso woli
4: yes sir
0: alawo kupa
4: ao
0: aso woli
4: yes sir
0: wine color
4: why color
0: bi mo ti wo
4: kabesha
0: awon eyan wa ntun to si lara mo ni kile leyin mi
4: yes
0: ese kese
4: oh yes sir
0: mo ni kalo ba mi ran aso woli
4: ayeraye o
0: won ti lo ran o
4: hallelujah
0: aso
4: woli ni
0: yes sir
4: kabesha
0: alawo kupa
4: kabesha
0: ti n ba ti gbe wo
4: yes sir
0: awon eyan ma gbadua
4: eh o
0: won ma ran ase ti won
4: ayeraye o
0: gbese won
4: yes
0: ifanuje won
4: kabesha
0: iponju won
4: olorun so ni
0: won ma ran jade sinu aso yen won ma tuto si aso yen lara
4: oh yes sir
0: won ma tuto si lara
4: kabesha
0: ri bada leke runeta didi orun ni eyi
4: oh yeah
0: ogun re se
4: ah me jesus
0: ya daba
4: kabesha
0: inita rubi da
4: oh yes
0: ogun re se
4: ah me jesus
0: ide re ja
4: ah me jesus
0: ogun re se
4: ah me jesus
0: ide re ja
4: ah me jesus
0: ogun re se
4: ah me jesus
0: ide re ja
4: ah me jesus
0: mo ran se jade si e
4: yara yara
0: ohun ti won ni so fun e pe
4: oruko jesus
0: ase ti jade lare
4: ah me jesus
0: won ma ran iponju won
4: bani sir
0: gbese won
4: bani sir
0: idamu ati ase ti
4: oh yeah
0: mo si ara so ti mo ba wo
4: kabesha
0: won ma tuto si lara
4: oh yes sir
0: won ma tuto si lara
4: ayeraye
0: ira da mani hida yeli akapo ma le feru manati
4: ayeraye
0: mo kede pelu ase
4: oruko jesus
0: didi ni oro yi o
4: oruko jesus
0: titi won le so fun ni pe
4: adani wa yo
0: yo si ponjumo ni ile re
4: ah me jesus
0: hey
4: ayeraye
0: won ma tuito
4: won ma tuito
0: si ara so yen
4: si aso yen ni o
0: esa
4: kabesha
0: atuto si jesu lara
4: bani sir
0: gbogbo ijiya jesu fun irapada
4: irapada ni o
0: aye re ni o
4: oh yes sir
0: fun idide
4: kabesha bless you.
0: Aye re ni o.
4: God bless you.
0: Gbogbo ijiya re.
4: Ah o.
0: Esa.
4: Yes sir.
0: Fun irapade ogo.
4: Bless sir.
0: Ojiya.
4: Ojiya.
0: Awon ma ka ma ba jiya.
4: Hello.
0: Atuto si lara.
4: Atuto si lara.
0: Asegbe si lara.
4: Oh yes sir.
0: Lati pa egbe aye ti wa re.
4: God bless you.
0: Esa.
4: Oh yes sir.
0: Lati yo wa ku ninu ese na. Mama.
4: Yes sir.
0: Aran mi si o.
4: Bene o.
0: E ma tu ito yen.
4: Yes sir.
0: Won ma tuto.
4: Si
0: ara so yen.
4: Si ara so yen.
0: Won ma li adua. Won ma na se ti yen. Won ti won o fe mo ninu aye won. Ninu aye omo yen. Omo to mu gbo yen. Won ma ran.
4: Yes sir.
0: Sinu aso yen. Leyin e.
4: Yes sir.
0: Ma wa go so yen.
4: Aye ra yo.
0: Ma wa dano so. Loju ese. Na la ma dano so.
4: Atani wa yo.
0: Mo kede ni.
4: Oruko
0: ti korira ti o je ka ma ran.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yinrin yinrin.

0: Olúwa wa.
1: Eléwà
0: ma lọ wa ma
1: bọ.
0: Gbogbo ilẹ̀kù tí ìjì tì.
1: Every daughter stop my shot.
0: Ilẹ̀kù tí ogun tì.
1: The daughter back
0: my shot. Ma ṣí báyìí.
1: Wọ́n kúnda.
0: Ma ṣí.
1: Wọ́n kó.
0: Ma ṣí lọ́kùn. Ma ṣí lọ́kùn. Oyo.

0: Arúgbọ́jọ́ ti wáyé fúnra ẹ̀. Nígiri agbọ̀mù. Arúgbọ́jọ́ Prayer City. Ẹ̀yàn fàgbọ́ gbọ́dọ̀ ìgbàyà ló yá nínú ìpàdé májẹ̀mú 72 hours. Ọlọ́run Peter Adékúnlé Adégbè ìjọba àbá orí òkè Arúgbọ́jọ́. Ó ń ṣe tó fẹ́ sọ gbogbo kò ṣeé ṣe ní ṣíṣe látọjọ́ Friday 4 September 2026. Impossibility to possibility. Ọ̀gùn tó ti ń gbé kiri lọ́jọ́ tó pẹ́. Tí wọ́n sọ fún ọpẹ́ ọ̀sọ̀rẹ̀ tínú lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tó ń pọ́ngbẹ́ ògè. Ẹ máa bọ̀. Àṣẹ fẹ́ gbé yín lórí sókè o. Nípasẹ̀ ìpè ọ̀pọ̀rùn ṣíṣe ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì. Peter Adékúnlé Adégbè ìjọba bàbá orí òkè Arúgbọ́jọ́ yóò máa sọ tẹ́lẹ̀. Wákàtí wákàtí ní nánú ọmọ jò. Látọjọ́ Friday 4 Sunday 6 September 2026. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Àpọ̀mù junction ni ẹ máa bọ̀. Nígire along Ìbàdàn expressway. Arúgbọ́jọ́ Prayer City lẹ́ndí yẹn. Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú bí wọn náà bá lè wà ńbẹ̀.
1: Àǹtí mi tó lo shade ẹ máa bọ̀ pupa yẹn. Má wẹ̀yìn máa bọ̀. How are you, aunty? How are you?
2: I'm fine, sir.
1: Ibo ló ń gbé tẹ́lẹ̀? Do you change location?
2: Yes, from Ọfà Kwara State. Ṣogbo.
1: Ọfà lẹ ti kó wá ẹ wá ń gbó ṣogbo báyìí.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Torí nítorí wọn sọ fún mi nìyẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Bẹ́ẹ̀ ṣe wà yìí challenges wà wájú ẹ̀. O ní ìdojúkọ tó ńlá kọjá.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ̀mí mọ́ yóò bọ́ ṣẹ́gun ẹ̀.
2: Àmì Jésù.
1: Wo má involve ara ẹ nínú gbawo gbawo kó mọ kówó jọ fáwọn èèyàn. Bí àjọ kí ló ń ṣe.
2: Nǹkan tí mò ń ṣe lọ́wọ́ báyìí.
1: Nǹkan tó ń ṣe lọ́wọ́ nìyẹn. Ẹ pàtọ́ fún Jésù. Because mo rí pé wọ́n máa gbawó gbawó kó jọ sọ́wọ́ later wọ́n máa pín fún wọn padà.
2: Bẹ́ẹ̀ni sàn.
1: Wọ́n máa ṣẹ́ gbèsè sí ẹlọ́run o. Possibly can pray for ẹ. Come on. Somebody hallelujah. Hey, madam yìí ẹ jọ ìyá tẹ sanra yẹn ẹyin rèé o tẹ kó sẹsà sọ yìí o ẹ mọ bọ o mama ẹ má bínú o.
3: Yes sir.
1: Bẹ́ẹ̀ ṣe wà yìí.
3: Yes sir.
1: Ṣé ẹ mọ.

0: dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport Lago Sport Lago Sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéréyéré yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù ayì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gangan máa sọ tí àkùtù kú máa wù lórí pápá Diamond FM Lago Sport Lago Sport Lago Sport Lago Sport wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Rice. Taken a pace by Ismaila Sarr! Oh, that's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best.
2: Lagos Diamond FM.

ìtìní ògèdè tí sẹ láàrọ̀tò ni sápá bí àti sápá tọ̀ sẹ́blẹ̀ bì kan ó tún fẹ́ máa gbọ́jọ́ owó jésù mẹ́ńkọ́ lórí ohun gbogbo tí wọ́n bá tún wí tí wọ́n bá tún sọ lágbèrè ìdárayá. Látorí lẹ́dẹ́ wá Nàìjíríà títí dé gbogbo kọ̀rọ̀kọ̀ndú ilẹ̀ adúláwọ̀ ìyẹn Áfíríkà àti nílẹ̀ ìrò ó yẹ pápá láti ibẹ̀ lónìí ni o kò ní dí ní tùmọ́rò tí gbẹgẹdẹ yóò máa bẹ̀rẹ̀ sí ní gbiná kulẹ́lá yóò bẹ̀rẹ̀ sí ní sọ tàálàrẹ̀ yóò máa ju àgbà nǹkan yóò máa gbé ìkànnù tí nǹkan yóò máa la tó bọ́gí tí ó dẹ̀ máa lagi bọ́tọ́ sẹ́ńblé bì kọ́ bàbádógún ọdún ogún ọdún kẹ̀dẹ̀ máa pè bàbádọ́gbọ̀n oṣù owó dídọ́dún ọgbọ̀n oṣù máa padà kù ìdíje líìgì ọgbọ̀kútà orílẹ̀-èdè gẹ̀ẹ́sì orílẹ̀-èdè england gílàndì fọ́dún 2026-2027 òní ni yóò bẹ̀rẹ̀ sí ní gbìnàyà ní ìka gbogbo mẹ́sàn-án àṣálẹ̀ nígbà tí pẹgbẹ́ bọ́ọ̀lù arsenal tó jẹ́ defending champion ìdíje premier league yóò máa gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù coventry city táwọn jẹ́ defending champion àwọn náà wọ́n jẹ́ defending champion èlé tó jẹ́ ìdíje league àgbọ̀kúta ìyẹn ìpele kejì tó jẹ́ torílẹ̀-èdè gẹ̀ẹ́sì tá a mọ̀ sí championship winner gangan ìyẹn ní sáà tó kọjá ó túmọ̀ sí wípé kọ́ńkọ́ná yóò máa kojú kọ́ńkọ́ná olùkọ́ ní àtẹ́tà tí mo lùkọ́ ní fraklapa yóò jọ máa láǹfààní láti kojú ara wa kí má tòyìn ó ti di ìgbẹ́lẹ̀ kọ́kànlá èlé tó jẹ́ wípé premier league winner àti championship winner tí wọ́n jìjọ máa kojú ara wọn èèyàn níbi ìṣíde ìdíje líìgì èèyàn torílẹ̀-èdè gẹ̀ẹ́sì tàbá wá sọ̀rọ̀ nípa ìdíje orílẹ̀-èdè gẹ̀ẹ́sì bákúnnù ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù arsenal tí mo coventry city yìí ìgbẹ́lẹ̀ kejì rè tí wọ́n jìjọ máa láǹfààní láti pàdé nínú bí ìdíje ìṣíde ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ìdíje líìgì nìyẹn ọdún 1993-1994 òun ní ìgbà àkọ́kọ́ ilé tó kọ́kọ́ wáyé bẹ́ẹ̀ coventry city òun ló jáwé olúborí pẹ̀lú àmì ayò mẹ́ta sódò ńgbà náà bákúnnà ìgbà àkọ́kọ́ rèé o tí wọ́n yóò máa kojú ara wọn láti inú oṣù kẹ láti ọjọ́ kẹta oṣù kejì ọdún 2001 tí wọ́n pàdé kẹ́yìn nínú ìdíje líìgì nìyẹn nínú fẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìnlá ilé tí wọ́n ti jọ láǹfààní láti kojú ara wọn sẹ́yìn ìgbà tó dóńdó òun ni arsenal ṣì láǹfààní láti pàdánù ìgbà mẹ́tàlá tó kù arsenal jáwé olúborí mẹ́jọ wọ́n gbọ́ àmì márùn-ún bákan náà ọdún 2021-2022 òun ni arsenal tí wọ́n ti pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn kẹ́yìn o láti bí ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin sẹ́yìn báyìí èyẹn tẹ̀léra wọn arsenal wọ́n ń jáwé olúborí ni èyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tí wọ́n bá kọ́ gba nínú ìdíje líìgì nìyẹn gẹ́gẹ́ bó ṣe wá jẹ́ wípé pápá ṣeré emire òun ni wọ́n ti máa gbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọjọ́ tò nìyẹn ìjà lẹ́yìn mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù méjì péré ló ṣe láǹfààní láti na arsenal mọ́lé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ìyẹn nínú season ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù west ham united lọ́dún 2007 àti ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù hull city lọ́dún 2008 tí arsenal bá ti wálé láǹfààní láti jáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀ ọjọ́ tó ní a jẹ́ wípé mikel arteta tó jẹ́ olùkọ́ni wọn yóò di olùkọ́ni ẹlẹ́ẹ̀kárùn-ún nínú ìdíje líìgì àgbọ̀kúta torílẹ̀-èdè gẹ̀ẹ́sì tí yóò jáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀ tó tó àádọ́jọ níye 150 league games nìyẹn nínú ìgbà òjìlélúgba ó lé mẹ́jọ 248 premier league games
ti won yo ko iko agba bolu won so di eyan lati gba awon olukoni ti won ti seru eseyire lati ri Pep Guardiola nenu iko agba bolu Manchester City se ma yo se Mourinho nenu iko agba bolu Chelsea Jurgen Klopp nenu iko agba bolu Liverpool ati Sir Alex Ferguson nenu iko agba bolu Manchester United egbo eyin ololufe Arsenal ki lo ma wa sele lale oni se defending champion se le wa le duro sa se le duro lati defend ife eye tin be lowo yin o da lori oro Arsenal yi e ja kira wa pe akoju mo lojo tuni a kada tu koju mo ma a koju lanturo modu to da wa laye kaye ni bekebe elete ba kada lanfani lati segere si lati ma gbo mi la ro tuni e to lagbo spo lati ikane to ta wonjo ikane to duro kokoroko duro kakaraka ti o gata ti nbe loke tete tabile da ya ma de ni won papa bi e ko ni yi ojale ojako nebi lati n gbe sira wa leti gbogbo nkan ti won ba tun wi ton ba n so eyan lagbere daraya eyin temi ile ti pe irode ti pe acheche yo run joju belewu belewu so ma tara abi ko ne tara o suwo bi omo aya mi bi yen le ya jo kabara bo chekere o le lanfani ati dato fe eleyo royo assembly piko chekere tori yan o se fo palo jago jago o se fo bamu o ya yigi ya ga yo ga yigi oye o de papa lo ko gbogbo awon majo mi awon sabe mi ta jo ma meto tun ni wa to ma video ti gbogbo ma fe kan si eyan loju ma tun ni bere la todo number 1 ti olapa bi agbara ta je gbogbo brago castle limited ba mi mo sino special apostle awotuye won ma battalion eyan kan jojo bi population china ba mi mo ri yin lapa be yen mi gbogbo yin e damu e yojo eh kede furu eyan nu aye oyi apapapa le ri lojo tuni bo gagaga la se ma se a ma wo ni kokejeji eyan gege bo se ja wi pe idije league agbokuta tori le gege si o gbina ya loni a ma tu awon iko agba bolu maru akoko ta ba ro bi pe o jeje ki won je top 5 eyan ti league yen to ba ma wa bi pa di tanu bodo tanu bepo eyan to ba fi di dodun to nbo a ma tu ni kokan ejeje amo de bo sugbon awon oroyin tin be lepa bi ti sakufi iroyin awon oroyin to debe debe anlanfani lati gbe sira wa leti e ba le mo bi nkan se lo ni kokan ejeje paakuna o jeje ka lanfani lati bolukọ ni iko egbe bolukọ rrrr united ka lanfani lati ba won soro eya lojumo tuni lori bo se ja wipe ifesewonse olore sore amara gbona tamo si prezizi ele to ja wipe won lo gba eyan nipinle kasina lana won ti pari ifesewonse yen o ele to ja si wipe iko agba bolu koro united ko ti le je wipe won lanfani lati lanfani lati gba amo de bo sugbon goli wo mi gba si o oni ko gbe bolu rechabi rechabi fc te won fi lanfani lati te si won lara a ma wo ifese won si yen ni tori pe o ku bi ojo melo ojo bi mejo ile to je wipe idije league agbokuta tori le de wa nigeria ti yo lanfani lati gbina ya a ma wo gege bi nkan je lo lapa be a ma ba oluko ni olukọ ni slama ashifat ama lanfani lati bawo soro lori eto iyen laaro tuni mo nbo na

0: coach Brazil e ko jubo e shun gan ni sir e ko juma se n gbo mi jo bi epo ojo phone e ji ni Victor e daku mo nilo yin bi. Okay, all right. Wo ya be to ba se lo, a ma lanfani lati ma kan si won, ni tori pe a nilo lati soro, lori ifese won se Olore sore a ma ra gbona yin, ele to kede waye, eye lojo tana, ni tori pe ipo egbe balu ko ra United, won se daada ninu ifese won se precision, a gbodo paro, ta wa wo, eko wo ni won ti ridimo, eye ninu ifese won se ye, ati awon kankan ele ti won nilo lati se. Iyan lati le mu pe kekan ko mu yes fun won iyan saju idije league agbakuta ele to je tori le de wa Nigeria ele ti yo waye eje ma kawe sapa waju o da eja ko ma se bi eleyi na eje ki kokon si ojo opo le ka ko wo na ka to iko agba bolu marun marun ọkọ̀ agbábọ́ọ̀lù márùn-ún tá a lérò pé yóò parí sí ipò karùn-ún láti 1-5 ìyẹn nínú ìdíje líìgì eléyìí tí yóò bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì lónìí 0913-655-6952 ìyẹn ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wọ bí ká wo bí wọ́n ṣe náwó sí ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ná about 348 million pounds Tottenham àwọn ná bí 228 million pounds Arsenal wọ́n ná 151 million pounds Manchester City àwọn náà ná bí 151 million pounds ẹ já wẹni tó wà ń bẹ̀. G.
1: Masun.
0: Owó kọ yín ibúlẹ̀ ti pè.
1: Owó kọ mi ni Baba Ibru ṣe káńdì.
0: Láti bó.
1: Láti mi gídá ìpàyẹ.
0: Láti mi gídá ìpàyẹ. Ìyàwó ti ṣẹ́ sí. Ó lọ bá wa tù.
1: Tọ́ tẹ́rí tí má sì ti lọ nínú èyí. Gbogbo owó tí ṣẹ́ sí iná yìí.
0: Ẹ̀tù márùn-ún ẹ̀tù márùn-ún àní márùn-ún márùn-ún tẹ̀rù bíi pé yóò parí top five yín lálẹ́ ẹ̀tù. Bí wọ́n ṣe ti jẹ́ olólùfẹ́ ẹ̀kọ́ agbábọ́ọ̀lù Chelsea tó náà wọ́n àti ẹ̀tù lè tó márùn-ún 0913

0: bí orúkọ yín bọ́lá ti pè kí lẹ́ pé ẹgbẹ́ òsókè láti tánkẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ́rù bíi pé yóò parí sí top four. Man City.
1: Chelsea.
0: Mayu. Ṣé àwọn márùn tẹrù bíi pé ó parí sí top five nu. Ok, mo ti mú ikọ̀ agbábọ́ọ̀lù wo lẹ̀ ń bàtò inú ayé gan nọ́mọ́nọ́mọ́.
1: Arsenal.
0: Ok. Ok, mo ti mú kò sí wàhálà. Ẹ jẹ́ ìpadà sọ́dọ̀ coach Brazil kí wọ́n lè láǹfààní láti bá wa sọ̀rọ̀ lórí ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United. Ẹ kojúmọ́ coach Brazil.
2: Ẹ kàrọ̀ mo bí ògbó lé o.
0: Ẹ ṣeun. Mo
2: wà ní ìlọrin àdúgbò kíkà tí ń bọ̀.
0: Ẹ ṣeun gan ni sir. Mo ké pé ẹ kú iṣẹ́ takuntakun fún ti pre-season eléyìí tí ẹ lọ gbá ní ìpínlẹ̀ Katsina. Bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù Richard B ọ̀rọ̀ di gbélẹ̀ ká gba sáwọ̀n lánàá ẹ láǹfààní láti gbà. Ṣùgbọ́n nkankan ń bẹ tí mo kẹ́fín nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ́ pàápàá jùlọ àwọn pre-season tẹ gbá yìí. Fi bẹ́ẹ̀ láǹfààní láti pé kan gbá bọ́ọ̀lù wọnú àwọn yín ṣùgbọ́n ẹ̀kọ́ wo lẹ ti kọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tí ẹ ti gbá yìí ìyẹn ṣáájú ìdíje NPFL tí yóò wáyé bóyá lọ́jọ́ mẹ́jọ lónìí.
2: Ẹ ṣeun gidi gan. Ẹ rí i pé a gbé pre-season la pé a lọ fi ń gbéradì kalẹ̀ fún season tá a bẹ̀rẹ̀ gangan ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. A rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ torí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà player wa lọ nínú ìrún àwọn tá a ní ká fi kalẹ̀ ká bìrì kìnì lórí. Àmọ́ lílọ wọn ó fa ìjayà díẹ̀ fún àwa àti gbogbo àwọn aráàlú àtàwọn tó nífẹ̀ẹ́ Kwara United. Àmọ́ nísìnyìí a rí àtúnṣe tó pọ̀ lórí tíìmù wa báyìí. Ẹ sì rí i pé bó àtẹ̀bàtẹ̀ síbẹ̀ ẹ̀ ń gbọ́ gbogbo tó ń bó ṣe ń lọ ní Katsina. A ti rí gbogbo ibi tí a kù sí àti ibi tá a ṣiṣẹ́ sí kó tó di wípé season bẹ̀rẹ̀ àgbà Machawa ti Kanopila. Àmọ́ pẹ̀lú bá ṣe wà yìí pẹ̀lú ògùn Ọlọ́run a ti ní ìfọkànbalẹ̀ díẹ̀díẹ̀ lórí tíìmù wa pé tíìmù wa ó ṣe dáadáa nínú season tá a fẹ́ mú.
0: Kó tó di pé ẹ lọ sí pre-season ti Katsina yìí nígbà tí ẹ gbá pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tirẹ̀ ẹ̀sìn tilẹ̀ ìbàdàn ẹ jẹ́ kó di mímọ̀ nígbà náà pé ṣé apá ẹ̀yìn ti mọ́ bóyá àárín gbùngbùn pé ẹ nílò láti ṣiṣẹ́ lé lórí ó fẹ́ bí báyìí pé ǹjẹ́ iṣẹ́ ti lọ lórí rẹ̀ ni tó fi mú pé kí nǹkan kó mú yẹ̀ sí àbí àwọn ẹ ti ra agbábọ́ọ̀lù míì tí yóò dúró láàrin gbùngbùn tàbí lọ́wọ́ ẹ̀yìn láti lè mú pé kí àyípadà ó bá apá ibi tẹ̀ ń tọ́ka sí ìgbà náà.
2: Bẹ́ẹ̀ni ẹ rí i pé mo tọ́ka sí pé àwọn ibi tá a kù sí ẹ̀yìn tó kù sí àmọ́ tẹ bá ti wá rí nísìnyí bá wo owó bá ti gbá nínú commission tá a gbá yìí nínú christian tournament tá a gbá yìí ní Katsina yìí ẹ rí i pé tíìmù wa nìkan tíìmù kọ́sọ́nà ló jẹ wá nígbò tá a fi dé yẹn mẹ́ta tornadoes nìkan ló jẹ wá nígbò kan tá a fi parí tournament ibẹ̀ la ṣiṣẹ́ sí jù a sì rí i pé iṣẹ́ náà ó yọ. Àsìkò ọ̀rọ̀ máa múra láti ṣiṣẹ́ bẹ̀ dáadáa náà nítorí tí wọ́n bá ti jẹ wá. Ìyọ̀kanlábàtẹ̀ a mọ̀ pé a lè win. Àmọ́ iṣẹ́ ti lọ dáadáa lórí ẹ̀ àti ra àwọn pílẹ́yà kọ̀ọ̀kan náà sí ipò yẹn láti lè fix ibi tí a mọ̀ pé ó yọ wá lẹ́nu tẹ́tẹ́lẹ̀. Nísìnyí ká ní ìfọkànbalẹ̀ lọ́wọ́ ìyẹn àti àárín gbùngbùn.
0: Ṣé gbogbo àwọn agbábọ́ọ̀lù tẹ ẹ̀ṣẹ̀ ráyè lẹ lò ní pre-season àbí àwọn agbábọ́ọ̀lù tó ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ tó mọ àwọn akẹ́dẹ́mì.
2: Gbogbo àwọn tá a kọlu pátá gbogbo wọn la lò àfi máa ibi ìgbéradì kálukú ibi tí kálukú kù sí àti ibi tó tá a ṣiṣẹ́ lé lórí gbogbo wọn pátápátá kò sẹ́ni tí a lò nínú gbogbo bá ṣe lọ́ba tẹ bá ń tẹ̀lé wa dáadáa te ba wo team list ta ngbe jade e ri pe orisirisi ti kaluku e kan ma ri ko ko ile tun yato awon mi tun yato awon ile tun yato ka fi gba am yan ju lati mu fun oni kaluku laye lati lati fi nkan to ba ni ko fi han wa ase baba ba se wa se eto adupe pe ibu won na se dada o se dada
0: ah Asegun mo je ki fele kase re nle ko to di pe a ma te waju lori eto ta ba wo ifese won se bi marun akoko te ko gba ninu idije league Kano Pillar nbe nbe play 2 United na nbe nbe kini en ro bi pe o sese ko le sele papa julo Kano Pillar ti e koju a tori pe oluko ni ti o gba de ife eye ni sa bi meji seyin bayi eyun Daniel Ogumodede oni oluko ni ko agbabolu Kano Pillars bayi ki le ro bi pe o ma sele papa julo lori ife se won se meji ele ti mo ti menu bayi play 2 United pelu Kano Pillars
2: akoko ni pe Kano Pillars do koko je wa logun bayi ba se itori e ba wo seyin bi odun mi ne ni sibi bi me ta seyin ni si taba ile la tin bere a si win ni match ile la tin bere a si win tamo ile le yi a fe make sure pe a bori pe Kano Pillar gbogbo to ba wule kan gbe wa a fe bere dada ninu odun yi taba lo a fe bere dada taba wa ti gba Pillar ta ti na won tan awa mura ti
0: e plateau ata won to ba ku tambo wa e ma di ti mo fi tun bere ti plateau oni pe oluko ni gbenga ogun bete o ma ni oluko ni ko agba bolu plateau united to si je oluko ni to gbonje fegbe ninu idije league lorile de gesi ami lorile de nigeria
2: ko si iyan o si iyan o ba ko ja wa laya awa no kirinu aye awa na o mi gbiyanju pe a to e do digba na na a bo ba da ba if da ba fi ta ba fi di ta fi ko a mo ba se se amo to ko to wa lo wuyi o ni ba se ko se lati ko bori Kano Pillars ni lo re ni ba ta ba gba first match wa ile yi a to fe ko ni kaluku ka ba wa ka ti team ile yi tori awon team ta se ko do lo ko ju ninu awon won to ta mu lo ni si so but if what if one needs support that we want to offer what to offer what to team or let our not be team or that we or look who see what you want my name or my name jaya I want to go back on in the city lord okay that's it I'm not going to do it I'm not going to go along that do not because also for all of me
0: what to was you pay key I love for kambale kini e le so fun awon ololufe iko agba bolu Kwara United papa julo lori awon kan ti o sele ni sa to koja to fi di pe o gbe wa kuro nle o di pe ibi ile ohun ile la wa nlo la gege bi ile ni sa igba bolu to koja
2: ta se ngidi go eyin te je oniroyin na afẹ ke ba ro won ke ba ro awon ololufe Kwara United a mo pe ife ti won ni si team lo n dun won ju to fun wo pe ah bo lo se le mo yan wa je ni waju ile wa ti se pe ta a te gbo ta a to waju ile wa to tun wa yan wa je amo kan da ku lo bi gbo ta ba se gbo ona ta ba n de gbo ona ta ba gbigba ta ba be fi yan wa je le kan ka mo support team wa ron ta ba ti wa leyin wa ta ba ti gbo to wa wo le to gbe wa lagba olohun agba olohun ka amo kan da ku kan mo ja kan mo nani kankan kan si mo bu awon player na kan mo pe kankan na wa ti be to play out man se mistake at se bodo wa to le yan ni sise e se ti ma ti se at se bodo wa nbe to le olo ba ni kan lo ba to pe ti o la sise dodo o kom da ku kan ma ti kan fi se kan fi tele Kwara United kan ti mo be ni akaja ka le ni sise to da
0: oda action coach Brazil boya to ba di ojo mejo ko to di pe league bere won bi yin o cheche kin tun pada pe yin lori eto pe an bo lero bi pe Kwara United yo pare si isa igba bolu ti a fe mu e won ni anfani lati won pe yin o abi bo ni
2: oda kosi yonu o wa te ba ti wa
0: a mo je yin e sugar ni coach Brazil mo dupe o
2: adupe
0: gan ni a lori abori o
2: ami
0: ase olohun ami esun go ni sir oh oluko ni ko egba bolu kwara united awon na le ti gbo eyin coach brazil won ti ba wa soro bo ti ye pe lana e ko fe soju mumu amonde bo sugbon adupe nitori pe ife se won se olorun so re hun o ga yata ta ba wo ta ba tele dada pre-season ti won lo gba hun e ri pe iko agba bolu kwara united won gbeyanju lapa abe o se je gangan niyan o da papapa je ngbe body kuro lapa abe yen ka pada sori owo wa nitori pe mo ti hun woye tele tele pe bo la se fe se lori etu loni ye mo fe ki enikokan wa ka to top 5 wa agba ti nbe nbi agba
1: e ko ojumo ka ka ti bo kan diamond fm abiodun and kewmi oruko temi
0: e sun
1: akujimo lo nton ka kiri agba yin
0: e ka bo oni adajo matasi asoro maye ojo ti ru won ba sonu
1: awa won lawari
0: idije league 2026-2027 lorilede gesi ti atin forere re loni oni yo bere nkan bi agogo mesan laarin iko agba bolu Arsenal defending champion pelu Coventry City ni nkoma
1: Ateta versus Lampard
0: agba o ti mo fe ki adidi gbeyewo looto won ti mu awon ofi tutu kan won ti mu le ninu DJ League the prince pelu oluyan na na re lana won ti so oro pupo lori e mi fe ka lo sori eyin asugbon mo fe ki awo bi iko agba bolu kokon bi won se lanfani lati nawo si ni summer transfer ka wa wo iko agba bolu marun ta lero bi pe o sese ki won pari si top 5 now looto ta ba mo sakoto ta mo sakosi sakusha ona ni ojo bi ipoku merin lo ye ka mu sugbon e mo pe
1: England
0: di marun o tun le pada ri marun
1: kora won ti di mefari
0: o ti di mefari idire ti mo fi wo pe eja fi se marun ni wo ye tin ta ba wo nile Europe iko idije league awon ni won nawo to poju
1: be ni
0: iko Chelsea olongo lo mu je Europe kakiri ile Europe iko Chelsea lo mu jeju
1: Tottenham
0: lo tele Manchester City kina tun po ko re Manchester City na nawo Arsenal na awon na na ti won bo te pe Manchester United lojo bi pe a fi be ri daada sugbon mo fe ki awa wo ki le ro bi pe o sese ko sele ta ba wo awon ti won tin to top 5 Chelsea to nawo ju won fe ko mi ri bi to ti fi won si pe won gba league mi ri pe won fi awon sire awon lo sese ki won gba ifesoronse to kere ju
1: be ni tori pe won lo si Europe rara
0: be ni
1: yen edwa mo lu awon kan lo Europe last season rara ti won ti won to gbe
0: ti won pada
1: okay pada gba le mo won top 3 sa
0: top 3
1: ya won ma yen man u so ti ma lanfani ati mo lu na ni koko be ma ke mi o to mo le mo si so 2 3 4 5 but Arsenal the move is number 1
0: Arsenal number 1
1: ta ba ni ka wo bo na top team to le gba league ta le wa ti but to re pe ko ni new coach Arsenal ni Man City yo ni new coach bo le pe coach won o le experience Premier League Liverpool new coach lo ni Chelsea new coach lo ni so mo fun Arsenal ni number 1 mo le mo le to bi mo se fe bo won pe Arsenal ti nkan ba yiwo fun won awon na lafani ju lati gba league
0: oda keji nko
1: mo fun Man U
0: okay
1: Liverpool
0: keta
1: ati Chelsea
0: ikerin
1: bi Tottenham karun
0: ikarun Man City
1: Arsenal number 1 Man U number 2 Man City number 3 Chelsea number 4 Liverpool 5
0: no Liverpool 5 fi Tottenham si ma ti yo Tottenham kuro okay
1: to Tottenham do we work with pe won ja fun television last season
0: kini e ti so idi ti e fi mu Arsenal kini idi ti e fi mu Man U pe number 2
1: e ri pe ni ma ni ka wo awon club na to stable ju nipa nini mi e tin coach won Man U won lara won Carrick host to less experience Premier League so mo pe ele ma
0: ti pe to de
1: o pe ko bonadan o bo coach won last season o si mo wa Man U tele so yen lo ki fun won ni edge pe awon na ma wa ni top 2 to de ki fun Man City na ni pe ko suppose e buru to won ko le to go la soja ko mo ko hoy ko si bro no Maresca na ke se omo kekere ninu Premier League o ti coach Chelsea so sugbon awon players on the line ninu players won na play players mo so bo ran ka wo Haaland pa to wa nbe a ko si Manchester ni
0: top three.
1: Then Chelsea na won wa lara team to de pe won ni new coach sugbon pa ni ka wo won mentor and players won Iruja Pedro awon to je key players won then won to wa gba few matches
0: okay
1: so yen fun Chelsea ni e tori pe match tan gba ko do ti Man U ko do ti Arsenal to be won lo bi kankan so week 1 where once in a week no man gba bo so yo fun lafani lati mo ti recuperate against week me so mo just bodo wa lara
0: okay top liverpool must you to 5
1: mo to 5 liverpool ti ni won gba se gba ni coach ni
0: Adoni Raola
1: Raola then won san player won tan tan player won kere pesa lati lo so bi a ko won se rebuild
0: Curtis Jones
1: so bi a ko won se rebuild the team ni oro Liverpool ko do si gba robo si less experience in Premier League tele so
0: lati Bournemouth
1: mi le yin wa lati mi table club
0: wa league na lo si wa
1: league lo si wa sun e le fi we se jo close top team ri so yo se mo learn mo de close top team ni won se mo soak pressure so
0: let him fun pe Arsenal Mayu Man City, Chelsea, Liverpool. 0913655692. Agbati to ti e. Oya yin na to ti yin. Boya ki Junior Victor na ko to ti e. Awon omo Chelsea laburu.
1: Ma Chelsea ma tiri na chu na fi Chelsea.
0: 0913655692. Di
3: Masun.
0: O ko yin bulletin pe.
3: Ayo dara se lo lati ke nibi.
0: Lati oke onigbe iko agba ball wo le bato.
3: Gona.
0: Gunners. Oh yeah, at 2 to 5 for you.
3: Number 1, Gunner Nani. Liverpool.
0: 2.
3: Man U. Man City. Apo City.
0: 5. Okay. Motimu. Oko ko yin si ndi.
1: Ko kan na fi Chelsea si.
0: Ko kan na fi Chelsea si.
1: Lodo kan na jo ni won. Ara ile ofoju re.
0: Mo ra ka ni ti tanga. 0913655692. Di.
3: Masun.
0: Oko ko yin bulleti pe.
3: Atokan. No Chelsea.
0: No football.
3: Jamie Agesson lo so lati sogbo.
0: Lati osogbo.
1: Ko si wahala.
3: Bẹni o se won agba. Se yi won ni ka bi ale ka tun sa. Oyo ni ga ri ko wa tokun. Ebi n pa mi si re ko se fo fe wi. Mo fe wona loluwa re o wi. Bo to Arsenal so ti ye agba bẹni because o te ba wo n to se lati be abi odun marun sisin. Ma se ti na lo nda mago sina amon ga kan mo fa je ke mo pe ti ngba ti Haaland koko de mo kan ya sibe ni won la la down dada sisi mi to tele won mo bale o so ti e se ri an gba gba kire an fori je won ma sise lori Arsenal e mo bi si o ti so pe Arsenal da o amon loju oye temi Arsenal need striker totally fujo koresi because won gba champions ni won gba kini kankan to
0: e ti mo foju aku
3: ke
0: mo
3: bi
0: o
1: se amlo ya e ju e to marun e to marun yin e to
3: e se gan emi na mu Arsenal ni number 1
0: so
3: ti ye bo mu Man City ni number 2 so ti ye bo mu Chelsea si 3 so ti ye then mo wa fi Liverpool si 4 so ti am any competitor to je Europa o ma gba ni assist ni to ti am si 5
0: Man U si to 5 bye Yeah, eto marun yin.
3: Chelsea number 1.
0: Chelsea number 1.
3: Agba Premier League.
0: Okay.
3: Arsenal number 2.
0: Number 2.
1: London mejeji.
3: Man City number 3. Liverpool 4. Tottenham 5.
0: So, ki wa le ro bi pe Chelsea ma fi gba league saju Arsenal abi Man U abi Man City.
3: Ti bi na lan play. Ah, ni o ta ni champion ni nkan.
0: ẹgbà ẹfẹ ẹgbà kánikọ
3: ọpọlẹ
1: ọpọlẹ
0: ok aṣọ ọgbábọọlù kẹsàn tẹtẹ gbé sọrùn jao pedro kó má lọ padà di oversize
1: torí egun bẹ lórí nọmba náà yẹn o àwọn tó látẹyìn wà wọn sí dáadáa o
0: ẹrù
1: ni o
0: ẹrù da
1: kílódé tẹ́tẹ̀ fi sílẹ̀ ní jẹ́sí tó wà tẹ́lẹ̀ gan
0: 20 kọ́ ló ń lò
1: tẹ́lẹ̀ tó sì jẹ 50 goals fún last season
0: láti ìgbà tí Fernando Torres tó ti bẹ̀rẹ̀ sí ní lò ní 2011 sí 2014 àwọn tí wọ́n lò láti ìgbà
1: ìwọ́
0: ní Falcao ìwọ́ ní Tammy Abraham ìwọ́ ní Lukaku ìwọ́ ní Aubameyang Morata títí tó fi dórí ilẹ̀ Delap
1: Delap ló lò gbẹ̀yìn Delap ó kàn lápò láti ìrìn ní
0: àlá. Jí
4: Masu
0: ó kọ yín bolẹ́ ti pè
4: Ayọ̀ lọ́sọ́ láti Iléṣà.
0: Ọgbẹ́ni Ayọ̀ láti Iléṣà.
1: Ọ̀rọ̀ bí Gọ́nà sí ni wọ́n.
0: Bóyá ètò márùn-ún yìí.
4: Àgbà ẹni Gọ́nà sí.
1: Kí ló dé?
0: Ojú ọbí ìpé Chelsea ni wọ́n.
1: Chelsea ni wọ́n yẹn mo fi Chelsea ni wọ́n. Mo kàn ti sí wọn náà ni.
4: Nọmba náà dán lọ fún Lenap yẹn kò yẹ kó wọ o. Mọ́dọ̀ tèmi ò torí. Kò sí ẹni tó ẹ sánú ká máa wo ní ká máa wo tiẹ̀ yìí ná. Torí kò sí player jẹ́sì tó wọ̀ nọmba náà yẹn tó yẹ kó ṣàṣeyọrí.
1: Ọ̀run wọ ni.
0: Àwọn kan ti ṣàṣeyọrí rí náà.
1: Wọ́n ti pẹ́. Crespo gbìyànjú gba tiẹ̀.
4: Káwọ́ káwọ́ gba tiẹ̀ yìí ná. Bọ̀ nítorí o líìkì ọdún yìí ó sì máa tọ́ fó sì máa dùn.
0: Bóyá ètò ètò tọ́ fáìfù yìí.
4: Chelsea nọmba wá.
1: Ok
0: ok.
4: Man City. Liverpool. Mo dẹ̀ fún máa yu dẹ́yà máa yu yẹn nọmba 7 ló máa parí sí.
1: Arsenal wá ń kọ́.
4: Arsenal nọmba 4.
0: Ṣúgà já. Ok tani ta tani 5. Ok wọ́n ti lọ. Ní ìyàrólé wọ́n ní Man U 1 Liverpool 2 Tottenham 3 Arsenal 4 Chelsea 5. Báwọn ṣe tónú àgbà ìjà máa lọlé.
1: Lágbára ọlọ́run àgbà ìlọ́jọ́ mọ́ni bá ti dín ọ̀rẹ́ ìbọ̀dé gbóná ìbọ̀dé lùsẹ́ máa gorí náà. Lágbára ọlọ́run líìgì bẹ̀rẹ̀ lónìí láti Monday lọ́ba ẹ máa retí orin ọ̀tẹ̀. A kọ̀kọ́ wo tíìmù tá a kọ̀kọ́ ní fún sísìn yìí.
0: Tá a kọ̀kọ́ ní fún. Ẹbí ní sàn jẹ́la bí ṣeun gan gbogbo ẹni tẹ́ ń bẹ lójú òpó ayélujára mo dúpẹ́ mo máa lóore ẹ má bínú pé èlé ká ṣùgbọ́n ẹ lọ sójú òpó Facebook AY Sports Update mo ti fi lè síbẹ̀ láti àná ẹ lọ máa predict tọ́ five fún yín lápapẹ̀ bó ṣe jẹ́ nìyẹn káyọ̀ aláyọ̀ ká pàdé ní ire ká má dùlódì lẹ́yìn ara wa ire o.
5: Po ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn. Nyerin, nyerin.

ẹ má fowó ẹ̀kọ́ rẹ̀ kọ kẹ má bàa dẹni ẹ̀kọ́ lẹ́yìn wá ọ̀la ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó èyí ló mú kí ìkànnì Diamond FM kóre dà sílẹ̀ mo yẹ o fún ìpolówó lọ́pọ̀ kú ọ̀yọ̀kú fáwọn ilé ẹ̀kọ́ nìkan ni o ta ló sọ pé kò pọ̀ ẹ sọ fún pé ó pọ̀ yẹn yẹn ẹ má jẹ́ kó gbèrú yín látẹ̀yìn ẹ má jẹ́ kó ròyìn ẹ fún yín o ẹ gbé bọ́dì ẹ má la bọ́dì.

0: Yeah, pastor.
1: Yes, ke.
0: Shadura wole.
1: O ya gba.
0: Ohun le mi o ko.
1: Mo yen ni ma ba mi so.
0: O se Olorun o boju mi je.
1: Orin ewo niyan.
0: So boju e je ni, so oji la.
1: Olu o boju mi je. Bo jode ale le suru na. Orin ewo niyan.
0: Orin adura
1: o wole. Orin ope abi o. Praise our Lord.
0: So boju wa je.
1: Ngba ni o ko praise our Lord.
0: So boju wa je.
1: O boju wa je. Ani o ko praise our Lord. Boju Olorun o boju
0: mi. Je ako ni fi ilu Fuji si a fi ilu Bandiri tabi church
1: a lo yen ni ko ya mistress
0: Victor
1: mo ro e loye lataro yi o se Olorun boju
0: e ku oju mo mama
1: yes ke
0: ni gbogbo ilekile be ti lanfani lati ma gbo wa
1: yes
0: wo wa
1: yes
0: ni ko ni diamond 8.7 FM lo ni akiyin la pari wa
1: ele
0: ilo orun iwo orun
1: elefa
0: arin gbugbo
1: elefa
0: origo mere ri agbalaye ajire bi o
1: be
0: ti wan ji loju mo to ni mo ni eku to ba yin ji yen ko ni ba yin sun lale se wa ri erin to ba yin ji yen eku ni ba yin sun lale mo wa ni ironu te ba ji yen kilo o to suna ni ise iyanu o sele ninu aye gbugbo yin e ni fowo gbo mo si e ni fowo gbo ko si e ni fowo gbe yawo si idunu lo wo ma ja I'm a choosing one.
1: Oh no, what's up? If we don't look back, bow. Abi o de mo je de oyin mo ma dugba ni olariwaju oye wole lo ko temi oja e o mi
0: o ya awon koko ta ko wa la ara to ni
1: yes ke
0: we iroyin to wa ni waju mi to le tento e be ni joba apapo ti n pariwo tototo
1: ni
0: pe egbon a ma sagbeyewo awon wi ijo olowo ti won ko wole lenu aita ijoba apapo lo wi be bawo lo se lo bawo lo se bo e je ki royin o farabalẹ na
1: Ocha ti wo ajo eleto edibo apapo lewa Nigeria ta mo si INEC egbe oselu APC te mo uzo de ma lo sile ejo o lori kini gan egbo bi royin ba wora tan la ro tun ni
0: eyin odo ti yin melo ejina si wo daran iwo la si gbo ki bi mo re o ta lo n pariwo tata ta be oga agba patapata fojo lopa lo pariwo
1: gba si wo ro ti Senator Saliu Mustafa mo ti fi egbe oselu APC le o kilo fa sababi oro gan egbo nigba ti royin ba gara tan wora tan laaro tun ni
0: o ma sese ki are tinubu padanu eto idibo ladun 2027 iye bi eto idibo na ba lo bo ti yo lo ti won se bo ti yan se o sese ki are tinubu fidi remi emi ki mo so inu we royin kan lọwọ baba amedi ohun lo tenu boro be ngba royin ba wora to erin bembe
1: ni temi o won to ni jade dije dupo fun ipo are mo leyin odun 2027 ki semi o tori pe digi bayi la wa a mo be obe ni besu atele si abena wo ni atiku lo fo kenki oro kilo fa sababi oro egbo nigba ti royin ba wora tan laaro to ni o
0: mama so pe ni temi mo bo se so yen ni temi o iyan ah ona do du la polo mi nu
1: eh emi o de tele e be
0: o da awon koko woye
1: okay
0: ati awon miran na ma tari si eti igba yin la ro toni e ko ojumo o omi da layin ka ja ni ajibade le mi nje o
1: olori waju oye wole lo ko temi le kan si o da omi oye gbe body lodo re papa
0: padi ogo ka fata lorilede yi eni tin tu ko orilede Nigeria ijoba apapo orilede yi ti na won ti se ta o lati bere agbeyewo atuto ati amojuto lori awon ibo ti won ko wole lenu itan ati awon ohun ijo lori miran ti won ko wole si orilede Nigeria eleyi ti won gbe wole gba eyin kule lorilede yi won je ko di mimo won ni survey ta won fe se yi awon wo iye awon ibo wo ni won gbe gba eyin kule ti won gbe wole lori lede yìí lọ fẹyìn pọ wọlé lórílẹ èdè yìí òun ni wọn dà sábẹ ìrẹsì wọlé iye àwọn ìbọwọ ni wọn dà sábẹ gàrí tí wọn kó wọlé sórílẹ èdè yìí láti lè fi mọ ibi tí ìṣòro wà gangan ìjọba àpapọ̀ ìwọ́n jẹ́ kó di mímọ̀ ìpẹ́rù sọ̀bẹ́ táwọn fẹ́ ṣe yìí ó fẹ́ jọmọ́ yìí tí wọ́n ṣe lọ́dún 2016 wọ́n ní ìgbésẹ̀ yìí ni wọ́n kéde rẹ̀ ọ́ ìyẹn nílùú àbújá lásìkò ìpàdé eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn tọ́rọ̀ kan láti fi bójú wo àwọn ìgbésẹ̀ eléyìí tó mú kí ìbọn kan túbọ̀ máa pọ̀ sí lórílẹ̀ èdè yìí who are the people wey dem dey carry am enter èmi kí n mọ sọ ẹ lọ wọnú wẹ́ẹ́rọyìn daily post daily trust ó tún bẹ nínú àwọn ìwé ìwé lójoojúmọ́ mìíràn.
1: ọmọ ìkíni àwọn ọmọ tó gbẹnu tábọ tí ìrìnàjò kankan níwájú tèmi náà lójúmọ́ tò ní ìwọ kọ yìí ẹyọ abọwọ ẹja jọ jẹun ayọ bó bá ń gbà wò ó sikẹ
0: yẹwò
1: ní ó tẹlé o àwọn kọrọtà ọmọ tí wọ àjọ elétò ìdìbò àpapẹlẹwà nàìjíríà inec tẹmọ ẹgbẹ òṣèlú apc tẹmọ ọwọsọdínmá ọmọ ọwọ wọn lọ wò sí ilé ẹjọ rìyẹrìyẹ lórí ẹjọ yìí tó ní í ṣe pẹlú ta ló gba tíkẹẹtì ta ni wọn fún ní tíkẹẹtì.

àpéjọpọ̀ ọmọlẹ́yìn Kristi Christian Association of Nigeria CAN ẹ̀ka ti Sábòkè Sábòkè neighborhood sínpé gbogbo ènìyàn síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta 3 days divine visitation for restoration of peace in our land pẹ̀lú àkòrí let God arise let God arise kí ọlọ́run kí ó dìde bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé tí sí ọjọ́ kẹrìnlélógún títí di ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù tí a wà nínú rẹ̀ yìí Monday 24 to Wednesday 26 August 2026 bí ọlọ́run yóò ṣe máa lo ikọ̀ àti ìríjú rẹ̀ senior special apostle M.A. Pupola láti inú ìjọ sí Anes Movement Church district headquarter Ìlọrin àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú àwọn akọrin ọlọ́kan ìjọkan bíi Redeemed Christian Church of God Choir Sábòkè Ìlọrin Emmanuel Baptist Church Choir St John African Cathedral Church Choir nínú gbọ̀ngànlá àti ìjọ St John African Cathedral Church Maraba Ìlọrin ní ìsọjí àwọn ó ti máa wáyé ní déédéé aago mẹ́rin ojoojúmọ́ níbi tí a dé dúró yìí àfi kí Olúwa kó dìde.

0: amazes me every single time I listen to Diamond FM after a long time away.
1: Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God, oh my God.
0: Yeah, that's right. There's just something about how the amazing programming, the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
2: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa, látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: ètò láàárọ̀ tòní ohun tí a máa sọ náà lohun tó ní í ṣe pẹ̀lú ìdílé ọpọlọpọ ni máa ń sọ wípé wàhálà obìnrin pọ̀ wàhálà wọn ti pọ̀ jù ìyàwó mi ti máa ń pariwo jù ìyàwó mi ti máa ń rojọ́ jù ìyàwó mi ti lè complain jù àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdílé àwọn nǹkan báyìí lohun tá máa gbéyẹ̀wò lónìí ṣùgbọ́n ká tó máa nà ńbẹ́ kí ni kókó ọ̀rọ̀ wa gan mo ní àlejò lórí ètò lónìí tí a jọ máa ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí a máa sọ lára yìí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn lámẹ̀tọ́ àwùjọ wọ́n jẹ́ olùdásílẹ̀ àjọ kan tí kìí ṣe ti ìjọba wọ́n sì jẹ́ olùyànnà náà ọ̀rọ̀ láwùjọ ẹ bá wa kí àwọn ara ilé ẹ bá wa dárúkọ yín fún wọn ẹ bá wa introduce ara yín ní kékeré ní
1: ṣe káàárọ̀ wa ara ilé ṣe dáadáa la báyìí o ó tó jọ mẹ́ta orúkọ tèmi ni tawakalit ọmọlára alábí tí mo jẹ́ olùdásílẹ̀ ìjọ tí kò rọ̀gbọ̀ kò lé ìjọba ẹ ṣeun
0: ẹ̀ẹ́dàkọ̀ jọ yín
1: girls to women development initiative
0: girls to women development initiative náà ni àlejò wa lórí ètò lónìí tá a máa ṣe bẹ́ẹ̀ máa ṣe àgbéyẹ̀wò àwọn kókó tá a máa gbéyẹ̀wò lónìí kókó tá a máa sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ wípé wàhálà obìnrin pọ̀ obìnrin ti lè rojọ́ jù obìnrin ti lè complain jù fún àpẹẹrẹ tí bá dádì bá pẹ́ délé tí mọ́mí ní ẹ tún ti pẹ́ dé lónìí ẹ tún ti pẹ́ délé ẹ wò ó àbí bóyá ìyá ti ẹ̀ṣọ́ oúnjẹ bàbá ò jẹ́ ẹ tún jẹun lónìí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ọkùnrin máa ń rí bíbà tó yẹ pé obìnrin ń gba píìsì àwọn pé kí ló dé fimi dẹ jẹ ń ṣe lẹ́mìn náà tán ẹ jẹ́ ká kọ́kọ́ bí ìbáyìí pé tí obìnrin bá ń pariwo from the angle of what is it from the angle of love or being troublesome because ìsọ̀rọ̀ sí obìnrin ariwo obìnrin kí ló máa ń túmọ̀ sí nínú ìgbéyàwó.
1: ẹ ṣeun olótú ìbéèrè tẹ ìbéèrè ìbéèrè tó ṣe pàtàkì ni nínú ètò ìgbéyàwó kódà tí a kò ń ṣègbéyàwó nìkan gan àwọn ọkùnrin obìnrin tá à ń fẹ́ra wa lọ́nà.

0: ìwọ náà sọ fún so complain fún so majorly ma fẹ ka capture gbogbo ẹ wípé tóbìnrin bá ń complain tóbìnrin bá ń pariwo ọ̀pọ̀lọpọ̀ gbà nínú ìfẹ́ ni torí mi rò pọ́bìnrin kan wà tí ó wò wípé kí nǹkan ṣe ọkọ òun àbí kọkọ òun ṣe ẹsẹ̀ gbé àbí kó kó ìṣòro àbí kó kó wàhálà níbì kankan nǹkan tí gbogbo obìnrin ò máa rò ni wípé mo fẹ́ kílé mi dáa mo fẹ́ kílé mi tó kọkọ ọkàn mi balẹ̀ tí ọkọ ọkọ bá balẹ̀ ọkàn ilé ò balẹ̀ ọkàn àwọn ọmọ ò balẹ̀ gbogbo ohun gbogbo á rí bó ṣe yẹ kó rí so tí obìnrin míì bá ń pariwo ń gbà míì á máa pariwo nítorí wípé ọkọ mi mo ní mi ìfẹ́ kó máa ṣe báyìí mi ìfẹ́ kẹ́ máa rìnrìn báyìí mi ìfẹ́ kẹ́ máa gbé ìgbésẹ̀ báyìí mi ìfẹ́ kẹ́ máa ṣe nǹkan báyìí ṣùgbọ́n àwọn ọkùnrin míì wà tó yẹ pé atán ni ní sùúrù ni wọn so ó máa dé point kan tó jẹ́ pé tóbìnrin yẹn gan bá complain ó lè wò ó wípé tó mo gbà fọlọ́run mo kúkú ti sọ nǹkan kan ò yí
1: padà
0: mo kúkú ti kígbe kò sí nǹkan kan tí mo lè ṣe mọ́ so tá a bá ń sọ pé obìnrin complain 98% of the time it is out of love wípé mo fẹ́ protect ọkọ mi mo fẹ́ protect ìdílé mi mo fẹ́ protect àwọn ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà ń gbòòrò tó jẹ́ pé bí òdi bí aago kéékèèké wọn ní wọlé kíró obìnrin yẹn tó bá tó time kan ìyàwó ti ń complain tó time kan tọkọ délé tí ìyàwó complain mọ́ ó yẹ kára fún ọkọ yẹn gan pé kí ló ṣẹlẹ̀ ìyàwó mi ò complain mọ́ ó ṣò wípé mo ti pa ẹ́tìsì tí ẹ mo ti gbà fọlọ́run mo ti sọ o gbọ́ kò sí nǹkan tí mo lè ṣe sí mọ́ so ìrìn àjò yẹn ti wá di wípé gbogbo nǹkan tó bá ti tẹ̀yìn ìrìn àjò ẹ jáde o ti tiẹ̀ nìkan ni mo ti ṣe tágbára mi tó mo ti ṣe tágbára mi ká ìgbà tí ò dẹ̀ ti ṣe é ṣe yẹn mo ti gbà fọlọ́run nìyẹn ṣé wá rí pípariwo obìnrin ńgbà míì náà ó tún máa ń lọ́wọ́ àṣejù inú ńgbà míì ó ní mo ṣe sọ pé bọ́lọ́run ṣe dá wa
1: ọ̀tọ̀ọ̀tọ̀ ni
0: ṣe mọ̀ pé yorùbá ní ọ̀rọ̀ ló ń yobì ní apó ọ̀rọ̀ náà ló ń yobì lápò ọ̀rọ̀ náà ló sì ń yọ idà ní inú apó ọ̀pọ̀lọpọ̀ ọgbà báwo ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe máa ń complain wa ó tún máa ń mú àrífín dání tọkùnrin ó wò wípé in tọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi máa ń wò ó ni wípé aláṣejù yẹn lóòótọ́ ọkọ̀ yìí ń ṣe nǹkan tí ò dá tí ò tẹ́ wa lọ́rùn a fẹ́ complain dádì lágbájá mo mà bẹ́ irin tẹ́ ń rìn yìí kò mà tẹ́ mi lọ́rùn mo mà ní mi ìmọ̀ fẹ́ ẹ mà já ṣe báyìí àwọn ọmọ ní ẹ ti lọ látàárọ̀ àwọn ọmọ ò ti sùnkẹ́ tó dé lálẹ́ àwọn ọmọ ò ní rí yín bọ̀ ó yàtọ̀ sí wípé ó tún ti ń lọ àbí ó tún ti dé ó tún ti jẹ́ kiri kan ó tún ti jẹ́ gbọ́ ó tún ti ṣàwó complain tó ń complain gan ọkọ tó ń torí ẹ̀ complain kò ní rí kókó gbámú pé n tí ìyàwó mi ń complain lè lórí ni a wà dárúrú pọ̀ mọ́ sápà ó tún ti dé ó tún ti lọ ṣé ọ̀dọ̀ lágbájá ló tún lọ sọ́dọ̀ tàmẹ̀dù ló tún lọ wọ́n tún ti fún ẹ lóúnjẹ ń ta àbí ló fi délé ló fi lè jẹun ó dẹ̀ ṣeéṣe kọkùnrin yìí má jẹ nǹkan kan ta ó ṣeéṣe lóòótọ́ kó jẹ́ pé bóyá ìrìn àjò tó rìn ìrìn àjò yẹn wá bẹ́ẹ̀ ni tó dẹ̀ ń wá bẹ́ẹ̀ lemọ́lemọ́ so ojúṣe ọkùnrin náà ni láti pè ìyàwó ẹ̀ jókòó pé ó ti bínú tàbí jẹ́ ń wá ṣàlàyé ìrìn àjò mi fún ẹ báyìí ni mo ṣe rìn nǹkan tó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n torí pé ọ̀nà tóbìnrin yẹn náà gbà fi àtáàkì ọkọ ọkọ náà ó padà síbi dúpẹ́ kí ló fẹ́ ṣe gan kí ló ṣe ìwọ èmi mo fẹ́ èmi ló lórí ilé èmi ló lórí rẹ ibi tá a forí ẹ̀ ti sí náà nu èmi ló lórí ilé ò lè pàṣẹ fún mi bó bá ṣe wù mí mo ṣe lè rìnrìn mi ibi tó bá wù mí mo lè lọ ọkọ kò ní rójútùú ìyàwó kò ní rojútùú tó bá bí ọkọ léèrè yóò ní aláṣejù ni mi gbọdọ ṣe nǹkan kan báyìí yóò mọ kígbélé mi lórí ni tó bá bí ìyàwó léèrè àwọn oníjàsọ gbogbo tó bá ti ṣe báyìí ló dáa gbọdọ complain so most of the time tí obìnrin bá ń complain nínú marriage àbí nínú relationship tá a bá farabalẹ̀ wò dáadáa ó wá láti ibi ìfẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa la mọ bá a ṣe ń ṣàgbékalẹ̀
1: ọ̀rọ̀
0: kò ń ṣe gbogbo wa la mọ bá a ṣe ń báyàn sọ̀rọ̀ téèyàn fi ń tẹ́tí gbọ́ pé nǹkan tí ìyàwó mi ń sọ ni jẹ́ kí n tẹ́tí gbọ́ nǹkan tí lágbájá yìí ń sọ ni fún tara mi ni so ó lọ́wọ́ ọ̀fẹ́ nínú ó lọ́wọ́ bọ́lọ́run ṣe dá kálukú wa gẹ́gẹ́ bí ènìyàn náà nínú.
1: Ẹ jẹ́ ká wá wò báyìí nínú àwọn ọ̀rọ̀ yìí náà àti fa àwọn ìkọ̀kọ̀ tí mo observe yọ ẹni obìnrin ògbà lọ́pọ̀ ìgbà lágbèékalẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká wá wo ìbẹ̀rẹ̀ ìfẹ́ a kì í wípé ìbẹ̀rẹ̀ ìfẹ́ kì í sábà rí bẹ́ẹ̀ ṣe sọ yìí obìnrin tá a bá wò ó tá a wò púpọ̀ lọ́tẹ̀dì pàṣẹ́ntì jábì pé kọ́wọ̀ tó dirí ojú ti ń lọ ẹ tún ti fẹ́ lọ bá wọn ó máa níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi ariwo kọ́ ló ti bẹ̀rẹ̀ ìjẹ́ ìlérò pé àwọn ọkùnrin gan ló máa ń fa ariwo táwọn obìnrin máa ń pa nípasẹ̀ wípé kó tó bẹ̀rẹ̀ kó tó dé ìpele ariwo kó lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ki obirin pariwo pe e tun ti lo e tun ti

0: ọkọ mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igbokegbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomin plus
1: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe monomin plus.
2: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: succeed. But many young girls today, every girl deserves the confidence to dream, speak up, and succeed. But many young girls today face self-esteem, peer pressure, and negative influences that can limit their potential. SHEED Legacy Innovative Foundation invites girls aged between 10 to 17 years to the SHEED Legacy Girls Empowerment Summit 2026. A day of mentorship, inspiration, life-changing lessons, and empowerment. Date is Thursday, 27th August, 2026. Time, 9 a.m. to 4 p.m. Venue is Diamond Arena, Irewolede, Ilorin. Registration is free, but compulsory. No registration, no entry. To register your daughter award, send a WhatsApp message to 070-6452-7840. 070-6452-7840. The She Legacy Girls Empowerment Summit 2026. My voice matters.
1: Tọ́ ẹ jẹ́ ká wá sí àwọn Legacy Empowerment Summit fún àwọn ọmọbìnrin. A ṣe bẹ́ẹ̀ máa yànnàná eléyìí. Ǹjẹ́ kí ni She Legacy Girls Empowerment Summit? Kí ló wà fún? Báwo ni àwọn ọmọ ṣe lè kópa? Ó tún ti ní àlejò lórí ètò láàárọ̀ yìí tí wọ́n jẹ́ ọ̀kan lára wa. Àwọn náà ni ìyá wa pàtàkì pátákí nínú Olúwa. Àwọn ìyá wa Bísọ́lá Odùwálé
2: mọ lórí ètò yìí.
1: Okay.
2: Onílé.
1: Okay. Àti ní onílé. Ẹbẹ́ wọn káwọn ara ilé ẹ̀rọ aṣàlàyé fún wọn nípa She Legacy Innovative Girl Summit.
2: Ẹ káàárọ̀ gbogbo ilé o, ṣe dáadáa la báyìí. Orúkọ tèmi ni Bísọ́lá Odùwálé Suleiman. She Legacy Innovative Summit yìí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún àwọn ọmọ ṣé ọ̀dọ́mọdé obìnrin la fẹ́ pè
1: báyìí.
2: Ẹ mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ ní Dubai, a ṣe ń mú ní. Àwọn ọmọ tó wà láàrin ọdún mẹ́wàá sí 17 years, àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà. Mo pé àwọn ẹ̀kọ́ kan wà tó yẹ pé ta bá wo àwùjọ wa lẹ́nujọ́ mẹ́ta yìí tó ti sọnù tá a ní mọ́ tó yí kò yí àwọn ọmọ yìí. Àwọn nǹkan tó lè jẹ́ pé àwọn ọmọ yìí ń wá exposed sí tó ń rí bóyá lórí ayélujára ni àbí nílé ìwé ni láàrin àwọn ọ̀rẹ́ wọn gbà míì. Ó máa ń jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì gbà míì. La fi wá wò pé ẹ jẹ́ ká ṣe nǹkan kan, ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ yìí sọ́nà in the best way that we can. Lọ́nà táwa náà mọ̀ pé tọ́ bá máa fi kúrò ń bẹ̀ o, wọ́n máa kúrò níbi summit yẹn as better people. Wọ́n máa kúrò, wọ́n máa wà equipped with information nǹkan tó yẹ kán mọ̀ left from right, ohun tó tọ́ àti tí ò tọ́, ọ̀nà tí wọ́n lè gbà. Summit yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ṣàǹfààní fáwọn ọmọ tó wà láàrin nǹkan tó dẹ̀ mú àwọn ọmọ tó wà láàrin 10 to 17 pé wọ́n ṣe ń dàgbà, wọ́n sì wà ní formative years wọn. Time tó yẹ pé oríṣiríṣi information ni máa wá sọ́dọ̀ wọn, oríṣiríṣi ẹ̀kọ́ ó yẹ kán lè mọ̀ yàtọ̀ nínú ìtò dà àti tí ò dà. Ọ̀nà wo ni wọ́n lè fi yapa kúrò nínú ìtì ò dà kán mú ìtì ò dà ìtì ò wúlò fún wọn. Gbogbo eléyìí ni summit yìí wà fún láti mójútó láti rí pé tó a tọ́ wọn sọ́nà bó ti tọ́ àti bó ṣe yẹ.
1: Ẹ sì mọ̀ pé lásìkò tá a wà yìí àsìkò ọlídé ni àwọn ọmọ wà ń lé báyìí tí wọn ó lè fiyèsí gbogbo ohun tí a bá ń
2: sọ nípa disturb school wọn in any way.
1: Ẹ jẹ́ ká tún wá wo social media challenge wa tó bá tó táìmù kan, táìmù yìí náà làwọn ọmọ ti ń pè oríṣiríṣi lórí fóònù tí wọ́n sì máa rí orí.

0: orisirisi bawo la se npp awon omo yi fun gbogbo awon ti won ma ri lori itakun ayelujara aje ka ti wo itamo si molestations bawo la won mo se mo dangerous signs la todo pe ibi ba e won bodo fowo kan a tori gba biscuit gba drink leyin dodo
1: awon gba aye kereke tawo yan ma lo na
0: bawo la won mo se mo gbogbo awon kan wo yin na ni aye just she legacy innovative foundation ni won ko wa labe adari awa ta nsoro ina ni
1: ben awa yawo na yawo peto
0: labe adari
1: ati tenu ma wo oro yi ati so ati so ki la wa na le se in our own little way lati give back fa won mo yi an so ah bayi lo se ka se bayi lo se ka se awa na wa ni to ka gbegbe se ka wa na ti e se nkokon peto ba ona bayi lo ye ka gba so that awon obi gan ta won mo yi ba ma fi dele wa ri pe ah okay nkan te tun ko le ni o tun safani awon na le ba wa fi kun iwo ba ita ba ko won because few hours la ma lo pelu won awon obi la wa pelu won gbogbo gba so ito ba ko yen e tun le build on it awon ti wa ko yin nkan bayi ele lo tun ku te fi ku bayi ele ona bayi le fi gbaradi fun be se ndagba si ona bayi le fi protect ara yin awon bi bayi le gbudo lo nkan bayi le gbudo se gbogbo nkan ti awa fe moju toni
0: yen so ba awon omo yi won si gbodo fi oruko sile dodon ni foruko sile
1: a o se pataki
0: sugbon agbo tori o ni code ti won fi wole ni ojo na gbogbo omo to ba wa na la gbodo ni akosile
1: ofe de ni a owo lewe ni keni
0: ti je mi mo
1: ofe ni ofe ni afa ka omo yi won ti gbogbo ti won ba jo ara
0: je sinu nylon fun won ti je mi mo wa fun won lofe lára àwọn tí wọn wà bá wọn ọmọ yẹn sọrọ ẹ bá wa dárúkọ díẹ lára àwọn tí wọn máa bá wọn ọmọ yẹn sọrọ bí àwọn ministry of women affairs àwọn náà lábẹ ìjọba ìpínlẹ kwara wọn yìn fún wa bákan náà ministry of education àwọn náà ń bọ wọn ṣe
1: àtìlẹyìn fún wa àwọn doctors tó ń bọ gynecologists àwọn experts àwọn gynecologists
0: tó yẹ pé wọn mọ nípa gbogbo ẹyà ara obìnrin àwọn náà wà wọn ṣàlàyé ẹyà ara àwọn ọmọ yìí fún wọn bí wọn ṣe bá ti pé wọn ti ń bàlágà àwọn tí wọn máa rí gbogbo ẹ bákan náà psychiatrist twist na nbo ti won so won pe te ba tin ronu awon ko te le sere te ba fe ronu ti won nipa ironu won bi won se le ronu ba kan na ni a ni awon oseleto abo ajo olopa ipinle kwara ajo nscdc won wa
1: girls advocate na nbo awon se pe won wa ja fun
0: alejo ni to so n bayi na awon na nbo
1: te pe oro omo debirin won gbe sori go because o se pataki si won wa salaye awon kankan to ye ka omo yi
0: so e ri pe ipele nipele ni gbogbo awon ti won ba awon omo yi soro ati nipele awon professionals ti won ba awon omo yi soro nipa gbogbo awon aspect of life ti won le fi lo ma tesiwaju ninu igbese aye won iforuko sile awon omo yi o se koko amenuba number ti e fi atejise ranse si ati asiko asiko wo ni o bere asiko ni o pare iya wa
1: yo bere ni ago mewa láti abi ago mẹ́sàn-án ni a ti bẹ̀rẹ̀ registration káwọn ọmọ ti máa dé láti bi ago mẹ́sàn-án àárọ̀ kan lè forúkọ sílẹ̀ torí tó bá ti di ago mẹ́wàá gérégé event yẹn máa kíkọ fẹ́ mọ̀ pé oníṣẹ́ rédíò làwa àwa máa ń keep to time àì fi táìmù ṣeré so láti bi ago mẹ́wàá sago mẹ́ta ọ̀sán làwọn ọmọ yẹn máa fi wà ńbẹ̀ wọn akẹ́kọ̀ọ́ wọn aṣeré wọn amíngò wọn amíìtara wọn you know àwọn tó jákẹ́gbẹ́ wọn it's a good platform for them to also mix up and network with themselves so àwọn ọmọ máa wá from different walks of life.
0: sẹ́ẹ̀lì bá wá sọ gbókè ní ilé ìbò
1: báyìí. ẹ̀ẹ́dẹ̀ ìbò náà mo sọ.
0: ẹ̀ẹ́dẹ̀ yóò bá lọ sọ látàárọ̀.
1: bóyá kẹ́ẹ̀bá translate yẹ.
0: gómìnà ọ̀nàṣ kí ló dé tẹ̀ ara ní ìsìn èbó ni ẹ̀dẹ̀ wá rẹ̀
1: àyí tí mo sọ fún ìsìn èbó ni ẹ gbẹ̀yẹ náà bẹ́ẹ̀ rẹ̀ so àwọn ọmọ yìí wọ́n máa tàbá bẹ̀rẹ̀ ní 10 àparí ní 3 àwa fẹ́ kí àwọn òbí tí wọ́n bá register àwọn ọmọ wọn tí adẹ send registration code tí wọ́n kọ́ make sure pé àwọn ọmọ yìí mú registration code yìí wá tán bá ń bọ̀ torí nǹkan tán máa fi wọlé nìyẹn bá àbárí code wọn ò ní wọlé tí ó bá wá di ago mẹ́ta tá a bá parí náà kí oníkálukú jọ̀kan torí ọlọ́run kọ́ wá mú àwọn ọmọ wọn by that 3 we will be done with whatever it is that we're doing kọ́ make sure pé wọ́n mú àwọn ọmọ wọn kí oníkálukú sì mọ lọlé láyọ̀ àti àlàáfíà gbogbo wa is our responsibility láti ensure safety àwọn ọmọ yìí between 10 to 3 àwa máa wà ńbẹ a máa ṣe ìtọ́jú wọn a make sure pé wọn wà okay but once it is 3 o'clock oníkálukú wa mọ ọmọ ẹ kí wọn máa lọ ilé kì í ṣe mi ilé mo máa ṣe
0: close to 5 ẹ bá ń fi
1: oníkálukú wa mú ọmọ ẹ bẹ́ẹ̀ ṣe mu wá láàárọ̀ tó ẹ wá register náà ni kẹ wá mú wọn tí wọn bá ti parí lọ́sàn-án ó ṣe pàtàkì.
0: Jẹ́ ká sáré tún sáré dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ ní abala She Legacy Innovative Foundation Girls Summit. Unjẹ mo wipe ni aye ode oni opolopo awon obirin lo nkojo isoro ai ni igbagbo ninu ara ni ifarawe ti ko to egbekegbe I love Ojosu fun ojo larere ati sise amulo ikoni aye lura lona ti o le ko ipalara ba won lati fun obirin yin lanfani lati ko eko lati dagba ninu ogbo ko ba le ni ipare ni awujo ni She Legacy Innovative Foundation se pe awon obirin yin si She Legacy Girls Empowerment Summit 2026 ojo ko pataki fun imisi itosona ati agbara lati mu ki won mo ohun toto ati afojosun fun ojo larere anfani yi je fun obirin to wa laarin odun mewa si metadinlogun iyen 10 si 17 years eto na yo waye ni ojobo ojo ketadinlogbon osu kejo lati agogo mewa owuran titi di agogo meta irole ni diamond arena to nbe ni ire wolede ofe ni foruko sile sugbon o se dadan ko si foruko sile ko si wole lati foruko sile fun obirin yin e fi ateranse ranse si 070-6452-7840. E ma se pe si ori fonu yi ateranse nikan ni She Legacy Girls Empowerment Summit 2026 ohun mi se pataki. To e ka bo pada si abala She Legacy Innovative Girls Summit 2026 oju opo wo ni won le pe si lati fi atedise ranse
1: fun eyin ti e ba fe register awon omo yin e ma gbagbe awon omo to wa between odun mewa si 17 years 10 to 17 years old omo obirin nikan ni She Legacy Girls Innovative Summit on la pe won ma fi ateranse pelu oruko omo yi omo odun melo lomo na ati ibi to ti nbo address ibi to ngbe boya tanke ni boya post office ni boya maraba ni wa ko sibe so oruko age ati address e ma fi ranse si number yi 070-6452-7840 lori WhatsApp ni kale tete ri ade da yin lohun a fi code ti omo na ma fi wole a fi ranse number yen lekan si 070-6452-7840 oni number ti e le fi ateranse ranse si oruko age ati bi ti omo na tin bo ke ba wa fi ranse
0: oda adupe pataki lowo gbogbo yin bakun na adupe lowo awon ti won se alatileyin fun eto yi ya wa awon alatileyin eto wa
1: adupe lowo ile ise Fiolu Pharmacy to you Pharmaceuticals Industries Limited won wa lara awon to darapo mo wa lori eto yi e se gan ni ise adupe lowo
0: adupe labi awon ministry
1: the Kwara State Police Force e se gan ni
0: e se adupe bakun na di
1: Ministry of Education
0: adupe po lowo yin ati awon yoku ta ma daruko fun wa lojo waju omidan alaye kaje na jibade loruko temi
1: oruko temi ni Bisola Oduwole Suleiman e ma gbagbe number yen lekan si 070-6452-7840 lori WhatsApp e fa teranse oruko age omo na ati bi to tin bo e se gan ni
2: buy that multivitamin ask yourself is it giving your child complete nutrition

wọn ni ìran ọjọ́ ní báwọn tanná yanayana kako ìrọ̀rùn àtẹ̀pá lẹ̀kẹ̀wọ̀jà ẹjẹ́ máa fi hàn kíra wa wípé àtúkù dèdè ìyálẹ̀ta yìí ó ní bíi agogo mọ́kànlá ìyálẹ̀ta bí ó ṣe kọjá ìṣẹ́jú mẹ́fà.

0: bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ lára G5 senator Saliu Turaki tìlú Ìlọrin wọ́n ti digbá dàgbọ̀n kúrò nínú ẹgbẹ́ òṣèlú yín ṣé kìí ṣe pé ẹgbẹ́ òṣèlú yín ó ti ń lọ díẹ̀ díẹ̀ àti wípé kí ni tó fà á torí pé tá a bá wo senator Saliu Mustapha wọ́n wá láti ìjọba àbílẹ̀ tẹ́yìn ti wá ẹ̀ kí lohun tó ṣẹlẹ̀
1: ẹ ṣeun atọ́kùn kọ́lá mo kí chairman wa APC party chairman ti Kwara State party chairman ọmọọba Prince Fagbemi tí mo fi Sunday fight tọ̀tọ̀ dárúkọ wọn pẹ̀lú ọlọ́run ò ní dààmú wọn bẹ́gbẹ́ ṣe ń lọ sókè látẹ̀yìnwá láti 2019-2023 pẹ̀lú ògo ọlọ́run 2027 náà a ṣàṣeyọrí inshallah. Mo fi bẹ́ẹ̀ náà mo fi ẹgbẹ́ lápapọ̀ gbára wa lásìkò ká lọ sí orí ètò gangan lórí ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ ṣẹ́rí ó ṣe ni láàánú wípé mo fẹ́ kọ́kọ́ bẹ̀bẹ̀ on behalf of àwọn ọmọ Ìlọrin lápapọ̀ mo fẹ́ bẹ gọ́vnà.

0: lanfani atun ile mi lele to yi eni ba gbo yo se lanfani
1: eja mo akira wa pe e ku le nibi te ti lori ofe lanfani te to tin gbo wa lori eto tape ni alibasire mo tagu meji la ba ti lo bayi ni canada monday 8.7 fm ni lo ti lorin na le ma npade ibn miriam alaji sheik abla ibirinde lori eto un sajo ngugu adupe lowo ile eko modinatu ilimi academy tambe ni di ape ni lo ti lorin olohun mo fun yin se yo si mo gba fun yin logo to lorin ati gugu awon osise ni o gugu awon mo to je alakoso ile eko ye ati gugu awon to wa nbe pata tori pe awon lo ja lanfani lori ofe lati mo gbe to yi ni gbogbo gba ati lori kore e wa lo sojo ko facebook ta mo si alibasira the insight alibasira the insight na let re wo life and direct bo se nlo eja se be ka tun lo se be ka ma ki ibn miriam alaji sheik abla ibirinde ka bo si aragbara ka ma mi salamu sawara le
2: assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh
1: to ba se nkira wa na ni kiki ola ni na la tun se be pe loni o atude bi se wa e ma gbagbe pe lose to koja bi a se nbabo na na nugba ta pe losu ijejoba yi an pe awon osu robil hawal ti won si salaye awon to ro mo eto ohun awon ise eyi to ro mo ni ose to koja won salaye gbugbu e pe awon kan to osu to ko sinu won so gbugbu e ati awon kan to ye ka tun mo won ba wa so eje n lo sodo won tara tan tori akoko wa fun toni ibn miriam alaji sheik abla ibirinde ka ba tesu waju lori kini won to fe ka mo loni e ma gbagbe lo sojo opo alibasira the insight alibasira the insight eriwo ba wa pin e share logologun logbon logbon sawon ojo opo social media teyin na wa whatsapp ni instagram ati be lo e ba wa share e je kawon yan kan to riwo kan le janfani re kawon na ka tun le ni lada lodo olorun ala e je se baye alaji sheik abla ibirinde kini te tun wa fun ni bismillah
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد وأجل فرجهم وأهلك عدوهم من الجن والإنس من الأولين والآخرين اللهم صل على محمد وآل محمد وعجل لوليك الفرج والنصر والعافية اللهم صل على محمد وآل محمد واجعل النور في بصري والبصيرة في ديني واليقين في قلبي والإخلاص في عملي والسلامة في نفسي والسعة في رزقي والشكر لك أبدا ما أبقيتني كل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول رب العالمين صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم أولاً يبقى وناس يبقى فهم Olorun lo bo go ase gbogbo tin je ogo agbe fun Olorun ni oba gbogbo kiki Olorun gbogbo kiki pata adapada soro Olorun gbogbo ewa gbogbo n to da pata gbogbo ore gbogbo albaraka gbogbo ola gbogbo ola Olorun lo ni gbogbo e gbogbo e pata ajewo pon lo ni ati da gbogbo e pada si odo re Oluwa to ba pada sara wa dakun yo se wa lanfani je wulo fun wa aye tan lo lo Olorun dakun je wulo fun wa alkiyama tan le ti Olorun dakun je ka ba daada abioni gbogbo ti mo so ipata mo ra wo ra se sodo re ni loruko nabi muhammadu ta ara le re ne mo fi bere gbogbo e lowo masa se fun wa masa fi le wa lowo gbogbo atan gbo mi patapata iko Olorun ati Olorun ko mo wa ni apapo ni je ejo oro so kan ni mo so isokan la ni gbogbo tin je mankind olohun o da amadama lati kon amo aje ati kon wa sota nto so ni pe inna khalaqnakum bi al-isti'aza wal basmala a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna khalaqnakum min dhakarin wa untha ja'alnakum shu'uban wa qabila lita'arafu inna karamakum indallahi atqakum imin wa da'in la qati labu mo wa tun seyini ina labi lede eyin fi awon iyato to po nbe laarin yin aman to dikre kini o leta arabu kalba fi marayin ke je pin to dikre ba ma se eleya meya pin to dikre ba ma se asobiya tribalism ke je pin to ri e mo fi da yin ke le ba fi dara yin ma lasan ni en to bi lodo mi ke se larbawa en to bi lodo mi ke se yoba en to bi lodo mi ke se oyinbo ke se european en to bi lodo mi ke se persian ẹni o tún wí lọ́dọ̀ mi kìí sí àwọn èèyàn tó yẹ́lò kìí sí indian kìí sí chinese kìí sí russian ẹni tó tún wí lọ́dọ̀ mi lẹ́ni tó bẹ̀rù mi jù nínú gbogbo yín fún ẹnìkankan ní class àwọn class wọn dálẹ̀ láàrin yín dandan ni pé ẹni tó bá ti fẹ́ràn mi tó bá ti gbà tèmi ojú àwọn yòókù tí wọn gbà sí tí wọn fẹ́ràn mi lọ ẹni tó ń kọnú mi ojú àwọn yòókù tí wọn kọnú mi lọ ẹni tó mọ̀ mi ti ń bẹ̀rù mi ó lọ́dọ̀ mi mọ fẹ́ràn rẹ̀ ju ẹni tí kò kọnú mi bèlè yọ bẹ̀rù mi lọ bákan náà ni gbogbo wa gbogbo ọmọ adarí wọn pátá ni wa àwa láyà lọ́tọ̀ọ̀tọ̀ káwọn wa rò pé atọ ayà tọ̀ọ̀tọ̀ nítorí ká lè bá jẹ́ ọ̀tá ni islam ó gbé yẹn wá ọlọ́run ò sì dọ́mọ ádámọ̀ lórí bẹ́ẹ̀ ọlọ́run dára tó kún fẹ́ sàánú wa ni àánú wo ni àánú wípé kẹlẹ́bà gbọ́ra yín yé kẹlẹ́bà lọ́yọ́ àlàáfíà kẹlẹ́bà aráyè tọ́jú bẹ́ẹ̀ sì lọ alkiyama kalẹ̀ yẹn dáyín fún ayé wọ́n dáyín fún alkiyama ni ètò bára yóò sì rí mi sìn ni mo ṣe kalẹ̀ ẹ̀yin ṣètò owó lẹ́yìn sì sin ara yín ní ṣe mo dẹ̀ torí ẹ̀ dá yín kọ́hún eléyìí làwọn nǹkan tí mo mẹ́nu bà lánàá àtàwọn àyà tí mo pè ní àyà nusratul bakara ní òun lọ bẹ̀rẹ̀ ọ̀nà ọlọ́run fi ṣàlàyé tá a lè pè ní sociology inú islam gẹ́gẹ́ bí alalamatu muhammadu husseini ayatullah muhammadu husseini atọ́ba yìí gẹ́gẹ́ bó ti sọ nu tafsiru al-mizan lẹ́ni mo fẹ́ mọ̀rọ̀ wà ní àwọn àtàjẹ́ mùsùlùmí nìkan nípa ìyapẹ́ ẹnu àti ìṣe ọ̀kan bó lọ́n ṣe gbé wá fún wa nítorí kọ́kọ́ sọ fún wa ní sọ́tọ̀ alimọ̀ránà ni aya 102 ọgọ́rùn-ún kan àti méjì ọlọ́run ní yá ayu halladi ní amanu takullah akọtukọtihi wàlátà mọ́túnà ìláwọ̀ àǹtún mùsùlùmí òfin ìwé ọlọ́run gbé fún àtàjẹ́ mùsùlùmí gangan òfin tó kílíà ni akọ́kọ́ ni pé ẹ ò gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ ò gbọ́dọ̀ sáyé àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ bá ṣe sì sáyé tó yẹ pé ẹ̀yìn rí tọ́lọ́run ṣe ẹ gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá kú bẹ́ẹ̀ ẹ jìyà lónìí ọ̀rọ̀ ìgbà tá a kọ́ akàn nínú àwọn àyà mẹ́ta nínú kùránì ni ọ̀dọ̀ ọjọ́ tafsiru náà kò sí tafsiru la fẹ́ ṣe àlàyé mo fẹ́ ṣe pẹ̀lú àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ni àyà àkọ́kọ́ lélẹ̀ẹ́ àkọ́kọ́ òfin tá a fọ́ máa dámọ̀ tó kí àwa ló sì kọ́kọ́ apply àwa mùsùlùmí lọ́kọ́ apply sí nǹkan ní ẹyẹ ọ̀kan ni àkọ́kọ́ ni pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni tó gbọ́ olúwa gbọ́ ẹ bẹ̀rù ọlọ́run bó ti jẹ́ kẹ́ ẹ bẹ̀rù rẹ̀ òfin àkọ́kọ́ nu òfin ẹlẹ́ẹ̀kejì ẹ ò gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí eléyìí ni ẹni tó jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe àkíyèsí ṣé lóòótọ́ mọ bẹ̀rù ọlọ́run torí nígbà tọ́lọ́run ó yá ayu aládìyẹn àmọ̀nù ẹ̀yin tẹ́ ẹ gba ọlọ́run gbọ́ ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ lẹ́ gbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ ò gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ kú mùsùlùmí o ìkìlọ̀ nìyẹn àkọ́kọ́ ń jẹ́ àṣẹ èkejì ń jẹ́ ìkìlọ̀ àmásẹ lòun náà àkọ́kọ́ àṣẹ ẹ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ bẹ̀rù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ ò gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ kú mùsùlùmí o ẹ bá kírun títí tó fi kú ọjọ́ kan tẹ́ fàyé lẹ̀ tẹ bá gbé àwẹ̀ títí gbogbo òfin ọlọ́run lẹ lò tí tó fi kú ọjọ́ kan ṣoṣo tẹ́ fàyé lẹ̀ ọwọ́ akọjọ́ kan téèyàn fàyé lẹ́hun ọwọ́ adi ọ̀tọ́ ọlọ́run ọwọ́ adẹni tí ò kínu mọ́ irun tí ń kítẹ́ lọ́hùn ò ti ẹ̀ gbà á gbọ́ mọ́ kò kú mùsùlùmí nìyẹn o ọ gbọ́dọ̀ kú ní mùsùlùmí ni

0: létí. Ó ń gbọ̀n rere dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
1: Bọ́dá sọ di kẹ́yìn mọ̀ gbà tó ń ṣe kọ̀mpútà.
2: Ìgbà tí wọ́n ṣe.
1: Ìgbà wo náà ṣe.
2: Mo mẹ́ni tó ṣe.
1: Kílé tó máa ń jiyàn bá
3: yá. Kí lẹ ń jiyàn sí? Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ́dún tí wọ́n gbé wọn jáde.
4: Kí ló orúkọ ètò ọ̀hún?
3: Àràndẹ́ẹ̀kùn ni.
4: Àràndẹ́ẹ̀kùn.
3: Pẹ́kọ́mọ olókìní wá já tiẹ̀ kárí lórí ètò àràndẹ́ẹ̀kùn náà lẹ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde ètò àràndẹ́ẹ̀kùn ètò tó wà educative informative bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o tàwa ni atọ́kùn ètò yìí ọ̀làǹrẹ̀wájú ògúnníyì ọ̀pá ẹ̀bìtì ní gbogbo alẹ́ ọjọ́ Jimo Friday lágo mẹ́sàn-án alẹ́ lẹ́ ó mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín àràndẹ́ẹ̀kùn ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí àwọn ohun

0: ẹka sàn asiku jimo oloyin toni saju ẹgbẹ awọn koko to wa ninu iroyin naa ijọba apapo ile wa ranse ikini ku orire si are tuntun fun ile bangladesh o senator to nsoju arin gbogun ipinle kwara senator solio mustafa ti jo egbe osilu apc lepo bi amuko osan ijo kerubo ati serafo ni tesi waju yan baba aladura tuntun nile okere eniyan mejo ototo gbe mimi nibi isele oko balu to jalule nile america lagban iroyin re daraya futo san toni ajo to moju to league labele lorilede ye nnl kede agbega awon iko agbobolu kan saju sa idije ohun tuntun aseun bi ese nteti si wa iroyin lekunrere lamude lati kan ni gbohun safefe diamond 88.7 fm ilorin olanre waju oye wole ni oniroyin yin ekunrere iroyin na nbo wa leyin idanuduro ranpe yi
1: ẹyin ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ mi ti kọle nla oye kemi na o ti kọ ẹgbẹ mi ti rọkọ bọgìnì oye kemi na o ti ra ẹgbẹ mi ti ṣègbéyàwó oye kemi na o ti ṣe ẹgbẹ mi ti rèlú òyìnbó oye kemi na o ti lọ ẹgbẹ mi ti joyè láwùjọ oye kemi na o ti jẹ o wa da abẹ bákan méjì nílé ayé ẹgbẹ rẹ tó ti dẹni àná ń kọ ǹjẹ́ o rántí ẹgbẹ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ
2: ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ diamond 88.7 fm.
3: ìròyìn ẹkúnrẹrẹ láti iléeṣẹ́ diamond fm.

kábíyèsí rẹ ọlọ́run ọba. Arúgbó ọjọ́ mo kí ọ àṣẹ̀dọ́run mo yàn ọ́ ọlọ́run tó ti wà káyé ó tó wọ ọlọ́run tó mo wà nígbà tí ayé ò bá tún ní símọ́ ìbẹ̀rẹ̀ àti àárín òpin gbogbo ọlọ́run tí ò ní expiring date lórúkọ ọlọ́run ọba náà ni mo fi ń kí n pẹkulẹ̀ kásán ẹ tún kà bọ́ sórí ètò àánú àti orí ọ̀fẹ́ ètò yín tẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wo ó ti yé yín àbí wípé ètò yìí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ètò yìí pín sí abala àkọ́kọ́ yẹn ni a pè ní abala ìkíní níbi tí a ti mọ jíṣẹ́ pàtàkì tẹ̀ ti fi ran wa nígbàtí abala ẹlẹ́ẹ̀kejì yẹn tó náà dẹ̀ jẹ́ abala ǹjẹ́ ìwọ́mọ̀ níbi tá a ti mọ mú àwọn ọ̀rọ̀ pàtàkì wá láti orí ìtẹ́ mímọ́ abala ẹlẹ́ẹ̀kẹta ni abala testimony hour abala ṣomore níbi tí ẹ ti pè wọlé tẹ́ ti sísọ orí pàtàkì tí ọlọ́run ṣe láyé tìyín ọlọ́run akí ọ wọlá mọ kí lórúkọ ọlọ́run náà látúkìyìn lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀.

ẹjẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n máa kí Habeeb Mẹ́kọ́ èyí ti ń bẹ ní junction Wàsóbíà ní Àsàdáàmù ní Àjẹgúnlẹ̀ ọgbẹ́ yín tó jẹ́ pẹ̀fẹ́ sí mẹ́sìn mọ́sí yìí tẹ́ ti rò pé ó ti tán fún pé wáyà kẹ́ lọ rè sọ́ọ̀bì kàbí kẹ́ lọ rè é lùtà ń gbàǹjo ẹ mọ̀ lùtà ń gbàǹjo o ẹ mọ̀ lọ sí ọ̀dọ̀ Habeeb Mẹ́kọ́ àwọn náà ni wọ́n bá yín ṣe mọ́ sí ní yín tinú yín ó sì dùn ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kéèyàn kọ́sẹ̀ ọ̀tọ̀ tún ni kọ́lọ́n tún fún yàn sí wọ́n kọ́sẹ̀ wọn mọ́sẹ́ ọlọ́run tún ṣe bẹ́ẹ̀ tún fún wọn ní ẹ̀bùn rẹ̀.

àlètò kan tó kí n gbàkanjù kan lọ tó máa dé sétí bọ́ yín ní kò ní diamond 88.7 fm ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra nígbọ̀nẹ̀ diamond 88.7 fm wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kù rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.

0: bẹ́nu sí wọ̀lú.
1: Ṣọwọ́ yìí lára, ohun èmi lára.
0: Mẹ́nu sí máa wọlẹ̀ máa rọ́rá.
1: Jẹ́wọ́ lẹ́rọ̀.
0: Pàdí ẹ̀.
1: Ṣọwọ́ ẹ lára.
0: Yọjì.
1: Ohun èmi lára.
0: Fẹ́bíríìtì yín gangan. Ìmúlẹ̀yìn.

àríyá dé bí n bá ti gorí àti ètò báyìí ó máa kú mú bí ìdodo ẹ̀fọn máa wọ̀wé ọjà ẹ̀ ẹ̀ ẹ̀ jẹ́ ń gbẹ́pá bí wọlé.

járe lọ́wọ́ mi. Ó nígbàlù sí. Àwọn àlùjọ wọ̀nyí tó kì pọ̀ bí ìsàlẹ̀ kùnú bí ìsàlẹ̀ jọ̀lọ́. Ibo ló ti ń rí gan. Mo lọ́lọ́ ni. Kí mọ̀ mọ̀. Wà gbọ́ gbígbẹ́nu sí bá ti gorí àti ètò báyìí atukọ̀ ètò bí ẹni wọkọ̀ epo. Gbogbo rìndìnrìndìn rọtirọti yóò gbọ̀dànù ní bẹ́ẹ̀ yóò bá ti ẹ̀ta látàárọ̀ tó bùkẹ́ díọ́ gbígbẹ́nu sí bá ti dé fíbọ̀ ìyẹn tó ń para lórí parámítà tó wà gan lẹ́yìn ẹ̀ máa ṣe bí atmosphere yẹn ní láti change ni èmi kọ́ náà ni o. Ti ready lọ́sọ̀ yìí láti gbẹnu ṣe láti ganu ṣe ẹ̀rí lọ́jọ́ mẹ́jọ nípaànú ọlọ́run tí ń ṣe jímọ̀ tó kẹ́yìn oṣù yìí yọ fà kìkì yàtọ̀ lórí ètò ìdí abánipẹ́ àgbà náà yẹ lórí gbẹ̀dú extra ẹ̀kan lóṣù ni àjọ máa fàjà lórí ètò. Mo fẹ́ kẹ́ jẹ̀ gbádùn ẹ̀.

0: o nfe simi leti o ngba riri dokan ikone diamond 88.7 fm
1: o tu ti yo mi ko nu pade mo lebi won ni tori ti won lowo lowo a ma daran
2: ai lowo lowo pa ni lokoda sebi won ni mr ni oni simbe
3: e ma wo yin olohun tali ka si wa ko enu eyin people yi bayi
1: lamidi sebi ngba ti wo ti rowo ori lojo ma se be
2: o kuku fatiri ola re han
3: emi na ko ngba ja yin ta yin te ja
1: oja wa aja ke lona wo
3: ebi isi lona ina ola siri e wa temi
1: isi lona awon wo na tun je ba o
3: mi o isi lona oju ko kan ti so tali ka doloro ti yi ori tali ka pada ti tolowo ajo isi lona o ko ni bo ti pe ja ni ke se pe won funi le jaje tenu re o le toro lawujo o le rowo ti bapo oni lati da po mo isi lona awon gangan lo mo tin so lowo yi be ni won ni bere ni duro kankan lowo re tabi pon ni ofin kan ni re duro kan to so do loro won na ba dayato ninu o malebi ajo isi lona wa ka kiri gbogbo software eyi ti won se fi irori oto ti won so opolopo eyan do lowo do loro akaimo ye eyan lo ti tara won dide won na gbede si ologbon loni ko dara po mo isi lona oro re o le dayo ni lo ni ati gbogbo agbegbe e ma lo si office won to wa ni eyin fun ma taiwo sale ninu lori ku ara
4: Ẹjẹ́ mọ̀ kí ló wá káàbọ̀ sórí àkàṣe ètò pẹ̀lú isi lona cooperative international ẹlẹ́mbẹ́ o àmọ́ṣe kíyí ló kọ́ lọ́wọ́ bá náà ni mò ń jẹ́ mọ̀ pé lónìí èmi àti isi lona cooperative international àmà tó jọ ń bẹ lórí ètò mọ̀ ni àwọn tí wọ́n gbé lọ́wọ́ gangan náà ládẹ̀ tó jọ wò tó jáwọ́ àǹfààní tọ́mọ́ fẹ́ yàrá ilé aráàlú ọpọlọpọ wọn ṣẹ bẹrẹ jẹjẹ ìlérè kẹyìn mọ ṣiṣẹ kọ pé ǹbísẹ kan náà lèmi àti lámọ ìjọ ń ṣe ọ̀nà wo nígbẹ tí ẹgbà bóun ló ti ń ṣe é tí gbogbo ẹ wá ń dùn mọ̀rẹ̀ mọ́rẹ́ tí gbogbo ẹ ń dán fún bóun ló ti ń ṣe àbò ń dọ́gbọ́n míì sinmi ọ̀pọ̀pọ̀ àwọn òdọ́gbọ́n sí èyí sí lona cooperative international náà làwọn rí bí ọ̀nà táwọn fi ń ṣe bẹ́ẹ̀ gbígbà orókè nínú àwọn ìdáwọlé àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjẹ́ máa tún jẹ́ ayé sí o èyí sí lona cooperative international tàwúyé bó o lè yẹn ṣe lè darapọ̀ mọ́ wọn àwọn àǹfààní wo lè yàn ó ní téèyàn bá darapọ̀ mọ́ wọn ibo gan-an lọ́fíìsì wọn wà bó o làwọn ètò wọn gbogbo àgbègbè lájọmọ̀wò pẹ̀láwọn tó jẹ́ àwọn aṣojú fún lè ṣe yìí lórí ètò fún tòní ẹjẹ́ máa kí ọ̀gbẹ́ni amákẹ́yìndé azan káàbọ̀ sí aragbára ẹ̀bá nǹkan àwọn èèyàn wa nulé.
5: ẹ ṣeun olótú a kí gbogbo etí ti ń gbọ́ wa ní dédé àkókò yìí pé a kú iṣẹ́ látàárọ̀ a dẹ̀ tún kú ọjọ́ jimo ọjọ́ olóyin tòní
4: àdúpẹ́
5: ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o
4: àmì
5: orúkọ tèmi ni ọláníyì kẹ́hìndé hasan láti isi lona cooperative international.
4: ọ̀dà ajá wa kí alàgbà káyọ̀ lọ́wọ́ ajé àwọn náà bẹ gbé ní yàrá tòní bàbá yẹn káàsẹ̀ kú débi àkókò yìí o.
6: ẹ ṣe gan-an olótú ẹ mọ kí gbogbo etí tó ń gbọ́ wa ní àkókò yìí pé a kú iṣẹ́ òní o orúkọ tèmi ni káyọ̀dé ọmọ ajé láti isi lona cooperative international.
4: bá a bá sọ nípa isi lona cooperative international ẹ dákun àjọ wo ni ń jẹ́ bẹ́ẹ̀ fáwọn tí ń gbọ́ fúngbà àkọ́kọ́.
6: ẹ ṣe gan olótú fún àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ àti fún àwọn tó ti ń gbọ́ kán tó máa tún gbọ́ isi lona ètò ẹ̀yáwó ni isi lona so ètò yìí wá ní ó ti bẹ̀rẹ̀ láti ọdún tó ti pẹ́ láàrin àwọn òyìnbó mẹ́ta péré ni ètò yìí ti bẹ̀rẹ̀.
4: ètò yìí ti gbéra sọ
6: bẹ́ẹ̀ ni olótú ó bẹ̀rẹ̀ ní 1969 ní USA ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ó wá dé ilẹ̀ áfíríkà ní ìyá 2020 ní táìmù gba kòrónà yẹn ló dé áfíríkà.
4: 2020 ló délẹ̀ áfíríkà ní nàìjíríà wá bí.
6: bẹ́ẹ̀ ni olótú ó dé nàìjíríà gangan ní ìyá 2022.
4: bí ọdún bíi ṣé bí mẹ́rin
6: náà méjì síra ẹni sísí báyìí bẹ́ẹ̀ ni so ó dé àwa táwa ń bá yín sọ̀rọ̀ yìí ìyá 2024 làwa gbọ́ mẹ́ẹ̀ ní ọdún ìlápẹ́ ọdún méjì gẹ́rẹ́gẹ́ táwa gbọ́ ọdún kẹta
4: bẹ́ẹ̀ oṣù karùn-ún ọdún yìí
6: bẹ́ẹ̀ ni ọdún kẹta làwa ń lò lọ yìí nínú rẹ̀
4: ọdún kẹta rèé
6: bẹ́ẹ̀ ni olótú so kí wá ní èló ni àwọn kí náà ń fún wa owó náà ń fún wa owó tó ń fún wa bẹ́ẹ̀ láti $100 sí $5,000
4: èló ni lówó sí wa
6: ta bá ṣe sí owó nàìjíríà ó bẹ̀rẹ̀ láti $150,000 sí $7.5 million
4: kábíyèsí ọlọ́run
6: owó tó ní ká wá gbà ní olótú owó èló wá ní àwọn àǹfààní nínú ṣe mọ̀ pé kò ṣe pé a mọ̀ gba owó náà ní nàìjíríà à ń gbà ní nàìjíríà àmọ́ a wà rí yàtọ̀ rẹ̀ ti má ka àwọn àǹfààní tó wà nínú
4: rẹ̀ tó wà nínú ẹ̀ tó sọ̀rọ̀ síbẹ̀
6: alákọ̀ọ́kọ́ ní olótú ẹni tó bá kọlifà àti gbowó tà ń sọ kò nídìí àti mọ wá gàrà ń tọ̀ka o
4: èyí wọn onídùúró nílò
6: wọn nídìí onídùúró wọn nídìí collateral bóyá wo ilé àbí wo ilẹ̀ wọn nídìí bvn ni wa wọn nídìí nil ni wa kódà wọn ní di passport wa olóṣù.
7: Wàá ló bá parí o.
6: Bẹ́ẹ̀ni owó ètò àti wọn sọ̀rọ̀ rẹ̀ ni àníkò tó wá lé lé lórí bó ti wù ó mọ.
7: Kì í tún sọwọ́ èlé.
6: Bẹ́ẹ̀ni gbogbo alamọ̀ pé bí ilé àti kòrá ni wọn fara mọ́wọ́ èlé. Àárí bí yẹ sí ni la ṣe ń sá kiri àmọ́ ọlọ́run ti bá wa ṣe báyìí o. Owó ta tó wọn sọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ kò nílò pé àmọ́ ìjòkó pàdé bóyá lọ́sọ̀ọ̀sì àbí lóṣooṣù. Tó túmọ̀ sí pé kò díṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ o. Sọ̀rọ̀ mi yẹyẹ olóòtú kò dí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ pínpín.
7: Kò dá iṣẹ́ tẹ̀ yẹn ṣe náà bá
6: bẹ́ẹ̀
7: sọ wọ́n bá jù ní sọ́wọ́n
6: bá jù ní sọ́wọ́n
7: bá jù
6: bẹ́ẹ̀ni olóòtú wa nídìí à ń jókòó pàdé owó ètò wa ni ó láwọn àjẹmọ́nú tó yóò mọ gbà kó tó di pa gbà lónìí tá à ń sọ yìí tá a bá tún wá gbà lónìí tó àjẹmọ́nú continue ni a mọ̀ gbà àjẹmọ́nú yẹn lọ títí ni.
7: ó tẹ̀wájú náà ni.
6: bẹ́ẹ̀ni olóòtú gbogbo àwọn àǹfààní tí mo kà ní èyí tó wá jẹ́ pabambarí rẹ̀ tó yẹ kí torí rẹ̀ làwa tá à ń bá yín sọ̀rọ̀ gangan ṣe darapọ̀ òun ni pé tá a bá gba owó ìtánṣẹ́ kò ṣe inú àpò wa láti mọ dá padà.
7: tó lẹ́yìn mú o bẹ́ẹ̀yẹ bá gbowó tá à ń wí yìí.
6: bẹ́ẹ̀ ni olóòtú
7: kò ní dá padà lápò ara rẹ̀.
6: pínrín kò ṣe inú àpò wa láti mọ dá padà lórí ìtànṣọ yìí.
7: kábíyèsí ọlọ́run.
6: owó yìí ló bí ayé sọ̀rọ̀ owó yìí mi ti ń jàǹfààní prógrámù yìí ìyàwó mi ń jàǹfààní rẹ̀ gbogbo ọmọ mi náà ti ń jàǹfààní prógrámù tá à ń sọ
7: yìí.
6: torí pé kò ṣe inú àpò wa láti san padà.
7: ẹ̀ẹ́dẹ́kun bó lè yọ ṣe wá ṣe gbogbo tẹ́ ẹ kàálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ara lé yóò máa ṣe wọ́n ní àhín àhín.
6: torí ẹ̀ la ṣe wá gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ ní ọ̀la ní aago mọ́kànlá ìdánilẹ́kọ̀ọ́ wà.
7: lágọ̀ mọ́kànlá ló
6: máa bẹ́ẹ̀ ibẹ̀ láti nara tán tá a ti tu sí wẹ́wẹ́ fún wa.
7: lágọ̀ mọ́kànlá lọ́la.
6: bẹ́ẹ̀ ni olóòtú.
7: kí n tó lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Kẹ́hìndé ẹjẹ́ tiẹ̀ lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni ọmọ Kẹ́hìndé Azan bàbá wọn ní ìdánilẹ́kọ̀ọ́ wà lọ́la. fáwọn èèyàn èlò lowó tẹ̀yìn ó fi wọlé síbi ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn ni bẹ́ẹ̀ yẹn bá ń bọ̀ wá bí ìdánilẹ́kọ̀ọ́ kí ni kó tọ́jú kó mọ̀ mú bọ̀.
8: ẹ ṣeun olóòtú ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní ọ̀la ọ̀fẹ́ ni.
7: ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́.
8: bẹ́ẹ̀ ni because wà áfta láti gba owó ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹnikẹ́ni.
7: kábíyèsí ọlọ́run.
8: níwọ̀n bàgbà tó bá jẹ́ pé ọlọ́run ti ń sàánú èèyàn níbi téèyàn wà. àwọn tá a dẹ̀ pè yí pé kán mọ bọ̀ wá káwọn náà lè ní kán lè máa rí táwa náà rí ni. ká tún wá ní wọ́n mọ owó kan wá fún ìdánilẹ́kọ̀ọ́ àbígbà téèyàn ń tún ní ire èèyàn lára ni. kò sí owó kankan tẹ̀sán fún ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ ni àmọ́ téèyàn bá gbọ́ àlàyé rẹ̀ tán lọ́la yẹn. tó bá wò pé tọ́ ìwọ náà fẹ́ máa jàǹfààní yín sí lona ẹ ọ̀fẹ́ máa gbowó ńbẹ̀ èyí ò dara pẹ̀ pẹ̀lú owó péréte.
7: bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wá ọ̀fẹ́ ni ó wà fún
8: ìdánilẹ́kọ̀ọ́.
7: bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wọ́n tó bá wù ú.
8: tó bá gbọ́ láyé tán ó wù ọ́ láti darapọ̀ yóò ná lówó péréte lówó ò darapọ̀. owó ò dá kọmúrin kì í ṣe owó kan tó pọ̀ rárá. owó tí ò lè dáyàn pa ni. tó bá wá fẹ́ mọ iye ẹ̀ tá bá ti ń parí lé ètò mọ pé wá sórí nọ́mbà ìdánilẹ́kọ̀ọ́ yóò wá wáyé ní state office wa ní ọ̀la.
7: mbò ló wà.
8: state office wa wà ní ẹ̀yìn fomart ní taiwo tá a bá ti dé junction tó so taiwo òkè àti taiwo ìsàlẹ̀ papọ̀ mọ́ra wọn yẹn. junction yẹn náà lèyàn ti yà sí unity tó bá ti débi junction yẹn bẹ̀ ni fomart wà bọ́ọ̀lẹ̀ níbi oríta yẹn ó rí bí àwọn ọlọ́pàá ti ń dàrẹ́ ti ọkọ̀ ní junction yẹn náà ni tó bá ti ń bọ́ọ̀lẹ̀ cross sí other side níbi fomart tó bá ti déwájú fomart yẹn kan wo ìsàlẹ̀ báyìí o máa rí yànà tó yà wọlé lẹ́gbẹ̀ẹ́ fomart yẹn interlock lọ́nà yẹn tó bá ti lè yà wọlé mọ̀ wòlẹ̀ tọ́ lọ sókè rárá the first building tó máa dojú kọ báyìí ibẹ̀ náà nílé iṣẹ́ easy loan office ibẹ̀ láti ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn ní aago mọ́kànlá láàárọ̀ ọ̀la. ìwọ tó bá já sí pé o mọ̀nà dáadáa bóyá táíwò òkè ló ti ń bọ̀ wá tí wọ́n bá ti dé ẹgbẹ́ débi junction yẹn mọ̀jẹ̀ kan gbé ẹkọ́ sí taiwo ìsàlẹ̀
7: tó fi bọ́lẹ̀
8: kọ́ sí tọ̀sí ọkọ̀ ìwọ́n tó bá yẹ pé taiwo ìsàlẹ̀ náà ló ti ń bọ̀ mọ̀jẹ̀ kan gbé ẹ lọ sí taiwo òkè tó fi bọ́lẹ̀ bí junction yẹn ìwọ́ tó bá jẹ pé post office ló ti ń bọ̀ wá mọ̀jẹ̀ kan gbé ẹ lọ taiwo òkè àbí taiwo ìsàlẹ̀ mọ́ tí wọ́n bá ti débi oríta yẹn bọ́lẹ̀ ńbẹ̀ kódà tó bá mọ̀nà mọ́ o lè pe nọ́mbà tá a fi léde a wà mọ́ ẹ lọ́la ìdánilẹ́kọ̀ọ́ wáyé no african time ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni tí ò lè jàǹfààní owó yìí olóòtú o kàwé ni o kàwé ni o ojú oníṣẹ́ ọwọ́ ni ojú oníṣòwò ni o jẹ́ lẹ́kọ̀ọ́ sẹ́ni àbọ́mọ tí ń lọ iléèwé lọ́wọ́ gbogbo ẹ̀dá tó bá ti nílò owó ni kó wá láti wá jàǹfààní owó easy loan torí pé wọn ò fi ṣe wọn ò fi tèdè ṣe wọn ò fi tẹ̀yà ṣe wọn ò fi tẹ̀sìn ṣe kò sí ẹni tí ó wà fún láti jẹ àǹfààní owó tá à ń sọ̀rọ̀ rẹ̀ níwọ̀n bàgbà tó bá já sí pé o sì ń wá owó o ò tí ì lánàá tó débi pé wàhálà níṣẹ́ kù tó bá délé iṣẹ́ ìsìlú náà gbogbo eléyìí wọ́n yanjú ẹ̀ fún ẹ torí wípé owó tó mọ gbà tó fọkàn balẹ̀ lé lórí ni olóòtú mo nímọ̀ràn fáwọn aráalé ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ètò yìí tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí bí ayé ṣe rí bí gbogbo ẹ ṣe dàrú ń ta pé irọ́ pọ̀ jù tọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé lọ́nà ni má sọ pé rọ́ ni máa bọ̀ wá léni léni a ti gbowó yìí wàláì mo ti gbà nílónìí tá à ń sọ mo ti gbà yàtọ̀ sáwọn àjẹmọ́nú tá à ń gbà káwa náà tó débẹ̀ ó ní bá a ṣe rí àmọ́ ń gbà débẹ̀ láàrin ìṣẹ́jú péréte ó yí ìgbésí ayé wa padà o àtọkùnrin àtobìnrin ẹ̀jẹ̀ ká pàdé
7: mẹ́rin bàbá bẹ́yẹn bá mọ̀ kí ni owó lọ́wọ́ torí àkókò wa
8: ẹ ṣeun ó lè mú jọ́tà dání tó bá jẹ́ ẹni tó mọ́ ń kọ nǹkan lẹ̀ àti báírù rẹ̀ ìwọ tó bá mọ̀ pé gbogbo tá a bá sọ lè grap ẹ̀ máa bọ̀ wá pẹ̀lú orúkọ rẹ lásán àti fóònù nọmbà rẹ.
7: ó dáa ẹlòmíràn pé ẹ ńgbà ọkọ bá ti lọ kò nílò kíyàwó lọ bí ìyàwó bá ti lọ kò nílò kọkó darapọ kò nílò kọmọ darapọ ṣé ẹnìkan nínú mọlẹbí náà ti tó àbí gbogbo mọlẹbí gan lè darapọ tán bá fẹ.
8: olótú bẹ́mi ṣe jòkó tí mo bá yín sọ̀rọ̀ ńgbà mo gọbẹ̀ tán àwọn ọmọ mi mo forúkọ gbowó mo forúkọ ìyàwó mi gbowó mo forúkọ ìyá tó bí mi gbowó táíwò mi mo forúkọ ẹ̀ gba owó yìí sí lónà gbogbo àwọn mọ̀lẹ́bí mi mo ti fẹ́ forúkọ wọn gba owó tán pátápátá ìyẹn túmọ̀ sí pé kìí ṣe fún èèyàn kan nínú ẹbí kódà kìí ṣe ní ẹbí nìkan ládùúgbò tó àwọn gbọ́dọ̀ mọ jàǹfààní owó yìí sí lónà látara tí àbí lẹ́nu iṣẹ́ gbogbo àwọn tẹ́ ń gbé bùkátà wọn wá bá ẹ̀yẹn dákunjọ́ yìí sí lónà wàá rí i pé wàá máa gbọ́ bùkátà wọn ní rọrùn àti lọ́fẹ̀ẹ́.
7: ọdẹ ẹjẹ àwọn nọmba tán lè máa pèsè lẹyìn ètò ẹjẹ akọkọ mọ náà torí ìbéèrè sì pọ tí mo fẹ bí yín bákòókò bá gbà wá.
6: pèsè ní nọmba yìí
7: 08069 45 79 79 13
6: lẹ́ẹ̀kan sí 08 06 9 45 79 79 13
8: tí iṣẹ́ bá pọ̀ lórí yín bóyá ń pè sórí ẹ̀ ó bá ń drop ká pè sórí ẹlẹ́ẹ̀kejì 08 08 07 7 7 08 08 08 08 07 7 7 08 08 08 07 7 7 08 08 08 07 7 7 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08 08
7: ẹni wọn fọkọ lẹ pẹlú ìjọba ọpọlọpọ fẹ mọ.
8: Ẹ ṣeun olótú n tó bá mọ ta fi ń pariwo báyìí ní gbogbo orí afẹ́fẹ́ káàkiri ó túmọ̀ sí pé iléeṣẹ́ tó lókun ń dìní gbogbo ohun tíjọba fẹ́ pátá ni wọ́n ṣe fún wọn nípa ẹni certificate tó bá fẹ́ mọ̀ tó bá ti dọ́fíìsì wa lọ́la béèrè a ní àforúkọsílẹ̀ pẹ̀lú ìjọba station tá à ń lò yìí olóhùn máa jẹ́ 49 radio station tá à ń lò ní south west kì í ṣe lọrin nìkan ní ìṣìlú náà ti wà ó ti gbilẹ̀ káàkiri gbogbo state tó kù tó lẹ́wà tó wà nílẹ̀ yorùbá tó bá wàá máa ta fi ń gbé káàkiri bẹ́ẹ̀ yẹn ó yẹ kó ti mọ̀ pé àwọn eléyìí ń wà legit la fi ń sọ yìí pé ìwọ tó ti ń gbọ́ tó ń sọ pé rọ ni má sọ pé rọ ni
7: o. Ó dá ẹ máa pè sórí ni àwọn nọ́mbà kan fi léde ọjọ́ ti lọ jábọ̀ gbéra kú lórí ètò pẹ̀lú Isiluna Cooperative International. Ọ̀nà ló gbọ́yẹ̀ nà láì nà láì. Gbìyànjú Ọlọ́run ló mọjọ́ tí ọjọ́ ọlẹ̀ ẹni tó rẹ̀ àmọ́ mọ́ tí ó sì wà mọ́lẹ̀ kedere. Ọlọ́tí iwájú Ògún ní ọ̀pẹ́ ibi tí ló kọ tèmi Isiluna Cooperative International. Náà ni mo wóde tò ní ẹ̀lẹ́bẹ̀ kó kalẹ̀.
2: Àmà dáràn àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣé bí wọ́n ní Mr. ni ò ní sí mbẹ̀.
3: Ẹ máa wò yín. Bọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
2: Lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọwọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sírí ọ̀la rẹ̀ hàn.
3: Èmi náà kọ́ ngbà já yín ta yín tẹ̀ já.
2: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
3: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹwà tèmi.
2: Isi lona. Àwọn ìwọ́nà tún jẹ́ bá wọn.
3: Bẹ́ẹ̀ni o, isi lona ojúkò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ. Tẹnu rẹ o le tọrọ láwùjọ kó o le rọ́wọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùú kankan lọ́wọ́ rẹ tàbí wọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Tọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
9: Thank you. to the
10: Diamond FM.
9: 88.7 FM.
10: Across the airwaves right now.
11: In the mix.

0: àwọn èèyàn ti pọ̀ rẹpẹtẹ lójú òpó ẹjẹ́ ń bẹ̀rẹ̀ sí mú wọn wọlé okay now mo máa sílẹ̀kùn yẹn sí 091-3655-6952 bẹ́ẹ̀ ni sà àkọ́bí mọ̀lẹ́bí àpèjọ́lọ one of the old federation ọ̀rẹ́ ọba of london bóbá lábẹ́ tìlú amẹ́ríkà àdélébárí tọjọ́ jimori thank god is friday ṣe ti wà ń bẹ̀ 091-3655-6952 ẹ̀lú ẹ̀wọ̀lé orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Mọ̀lẹ́bí ìyá Yusuf.
2: Mọ̀mí Yusuf ni láti ẹ̀pọ̀.
1: Mo guess right. Wọ́n láìjẹ́ mo ní Holy Spirit.
2: Ẹ̀pẹ̀lẹ̀ pẹ̀tù.
1: Ẹ ṣeun.
2: Eléwúrẹ́ wọlé ni o.
1: Eléwúrẹ́ wọlé.
2: Ẹ̀bà.
1: Okay. Mo máa kọ́kọ́ play orin yín lénìí torí mo ní ọjà rẹpẹtẹ tí mo fẹ́ tà mo ń bọ̀ náà. Ẹ jẹ́ ń tètè play orin yẹn. Eléwúrẹ́ wọlé. Bàbá Fatai olówó ń yọ̀ lókọ̀ yẹn ẹjẹ́ ń sáré tún mú kan méjì sí kí n tó wá léwúrẹ́ wọlé. Hello. Ta ló wà ń bẹ̀? Yes sir, ẹ kú rọ̀lẹ́ sir.
3: Wálé láti ọ̀fà garage.
1: Orin wo ni ká fi ṣe weekend sir?
3: Bísí Aláwìyé.
1: Bísí Aláwìyé.
3: Ẹ o.
1: Okay sir. Ó di méjì. Ṣé mo máa lè mú kan sí? Ẹ jẹ́ ń sáré léwúrẹ́ wọlé kí n tó pe bísí wọlé.

0: multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko atawọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun telu. Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe Panda Paracetamol.
1: Siko yi o iroyin ayo ni mo mu wa fun gbogbo eyin agbe o ni nkan osin ile ise B&G Freedom Nigeria Enterprises ni Sure Plug to ba je ti nkan osin lorisirisi eyin agbe olosin eja olosin adiye agutan ewure agbo malu eoro elede ati bebe lo e kan si ile ise B&G Freedom Nigeria Enterprises fun gbogbo livestock feed poultry feeding ingredient ati general contract o tan sibe o won tun se packed smoked fish gbogbo eyin iyawo ile olu ile ise won wa ni adojuko Saint Mary Catholic Church Asadam Road Ilori Ipinle Kwara ele kan si won lori awon ero ibanisoro yi 08034182374 ati 07039107071 B&G Freedom Nigeria Enterprises awon gogo lori agbe.
2: Mo ti dé láti ẹ̀ka àpolówó ọjà ẹjẹ́ kí n sáré gbé bísí aláwíyé wọlé kí n wá mú ìpè kan àbí méjì sí àbí òkè ẹjẹ́ mú ilé yẹ̀lò ẹ̀ka àsán o.
3: Ẹ̀ka àsán.
2: Ẹ kú rọ̀lẹ́ sà.
3: Ẹ kú rọ̀lẹ́.
2: Yes sà, ibo lẹ ti ń pè wá orúkọ yín.
3: Abdulkareem Taraade láti Bàbókò.
2: Láti Bàbókò, gbogbo àwọn tí wá ń Bàbókò ń kọ̀. All right, inú mi dùn pé I'm fine. Oríwo ni ká fi ṣe weekend.
3: Àjàdí ìlọrin.
2: Àjàdí ìlọrin.
3: Bẹ́ẹ̀.
2: Okay, option one nìyẹn. Tí ò bá wá sílẹ̀ ńkọ́, kí lẹ máa tún mú.
3: Àfòrò lárúnà ṣọ̀la.
2: Àrúnà ṣọ̀la. Okay now. Ẹjẹ́ ata síra wọn, èyí tó bá ti kọ́kọ́ mú ń bẹ̀. Ìyá Ṣìndára ẹ̀wọ̀lé náà. Bísí aláwíyé.

0: ire ni mo mu wa ire wole de e mo wi pe a ki dede rin lai mu nkan pataki be ni ori o ni bale ko ma ri mu o ire ni mo mu wa AGMC Trading Academy ni mo gba lalejo losan oni bo da larobo mo tun gbe kini yen de o mo nbo e je kin sare de be na tin ba ti wa pada de ma ja yin si bo se nlogan
1: ori re de fun gbogbo eniyan
2: somo de tagba ati gbogbo eyan to ti mo wo na
1: anfani la kan re
2: ti o fi le ma fowo re sowo loja agbaye
1: forex trading
2: ona to rorun
1: e ko fe lati odo ADMC Trading Academy
2: akanse ni forex seminar eleyi
1: idanileko idokowo loja agbaye
2: ona to rorun yi ma waye ni August 22
1: lago mewa wuro
2: orulese ADMC Trading Academy
1: to kale si plot 9
2: block 17 new yidi road
1: egbe to town filling station
2: tito si diamond arena
1: ire wole Learning Kwara State.
2: Emma Akor proven strategies,
1: market insights, and practical techniques.
2: That's your do. I want to share my share.
1: Yo, Gawani DMC.
2: I love my share. I want
1: to do my be.
2: All lying Kataiwo.
1: Ati Abdusalam Akintunde.
2: Every better one left one. One look up.
1: Ati Eko of your loss.
2: For seats reservation.
1: Etala Shasha.
2: KW1.
1: Siori Ero 0706-168-4132.
2: AGMC Trading Academy. Loni Ke Wako Eko.
1: Yes, Sibre.
2: Sipa Wosako. Lojo. Juma. Run.
0: Bẹ́ẹ̀ ni o AGMC Forex Academy AGMC Trading Academy ni wọ́n ni kẹ́ ma bọ̀ kẹ́ wá pawó lójoojúmọ́ lọ́nà tó bá òfin mu ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ mo ní àwọn ọ̀gá ṣàǹkóṣàǹkó méjì aláṣẹ àtúndarí iléeṣẹ́ AGMC Trading Academy alàgbà ṣẹ́gun wọn wà ní ìkàlẹ̀ ń bí bákan náà ni alàgbà ọláyínká taiwo wọn wà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa ní ìrọ̀lẹ́ òní ẹ̀ka àsánsà ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gá wa ní AGMC.
3: Eka san.
0: Yes sir.
3: Bo eyin ara ile. Se dada ni aba yin.
0: Adupe sir. Alagba Olayinka Taiwo e ba nke awon ma Nigeria.
4: Adupe lowo gbogbo eyin ti e n gbo wa ni akoko yi.
0: Eyin na gbo Yoruba.
4: Mo gbo.
0: Adupe.
4: E seun gan.
0: Iroyin ayo leleyi ati n gbo lati jo meji meta merin mo fe ki oga wa ni AGMC ki won ba wa da ilu ohun lojulo kini ire pataki ti n bo fun awon eyan won ni etun fe se idanileko etun la tun gba ebun nbe leyin na etun ni a tun gba idanileko ofe mo ni ah this is too good to be real amo a fe gbo mo ta latenu olofa
3: Eseun gan sir.
0: Alagba Segun Adepoju. E ba ntan mole soro yi sir.
3: Eseun mo ki gbogbo eyin ara ile.
0: Yes sir.
3: Ti gbogbo eyin ti e n gbo wa bayi take jado orilede Nigeria tori pa mo pe ona ti eto yi Diamond FM.
0: Kari aye ni.
3: Kari aye ni.
0: Adupe.
3: Eto ti a fe se ki sakoko ki se keji ki de se keta. Tawon yan ti n je anfani e. A tun gbe mi wa. Kisi na ya gbe wa ni wipe a discover wipe awon na lati ran ijoba lowo ni ona kan tabi ni ona meji gbogbo yan ko ni yo sise ijoba gbogbo yan si ko ni yo mo sise osu awon wo pona wo la wa na le gba ninu kan ti olorun fun awon na lori ofe la wa ni ka na mo wa fun awon eniyan oni pe a fe tan lati empower awon eniyan empowerment so pe a fe fun yan lowo
0: ke
3: ma so ni pe empowerment si pe but nkan ti won na le mo se fun ara re
0: e fe ku aba si ma pe ja
3: koda ti wona ba ton sise boyo sise osu
0: won
3: sise adani koda ko je pe boya okada ni olorun fun won lori ofe ati mo se tabi mo ruwa lo nwa eyi yi oku ise to ba nse o ye kiyan ni ona mi ona kan lo ye kole kan kole kiyan mo gba kiyan le mo fi mu di ma rowo ni to ba tin fi ona kan rowo re niyan be ati tete dide yo ni lara
0: ṣugbọn
3: ti yan ba ni ona meji ona meta men to kan o si di kan lowo mo ro wi pe eyan ma ntete dide eyan ma ntete nje eyan so ndi ni ta fi wo pe e je ka wo ki la le se ninu kan tolorun ti ran ara lowo die e je ka pin sita fun awon eyan lati je anfani lati fe gbe idanileko ojo kan kale fun awon eniyan ìdánilẹ́kọ̀ ọjọ́ kan tí ó wáyé ní ọ̀la
0: ọ̀la yìí ni
3: ọ̀la ní dídí aago mẹ́wàá ní ilé ẹ̀kọ́ wa èyí tá a ṣe níta ṣùgbọ́n lè a fẹ́ ṣe nínú ilé wa nínú ọ́fíìsì wa gangan ni a sì fẹ́ ṣe níwé pé a fẹ́ rọgùn sáwọn èèyàn lápá láti àríyé pé tán bá ṣe ẹ̀kọ́ ọ̀dọ̀ ẹ̀kọ́ ọ̀la
0: yìí lọ́la yìí
3: a fẹ́ dá wọn lẹ́kọ̀ọ́ fọ́sẹ̀ kan
0: lọ́fẹ̀ẹ́
3: lọ́fẹ̀ẹ́ ni a ṣe fi ṣe.
0: Nígbà tẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni àṣẹ máa wá ìyẹn náà ni ò jẹ́ kí n lè bèrè mọ́ pé bóun ni kinní ti dá yín lójú tó bí nǹkan ò bá dá yàn lójú èèyàn ò ní bí èèyàn bá ti ṣí yán lẹ́ẹ̀kan kò ní dúró padà wá gbọ́bẹ̀ àmọ́ láti jọ ẹ̀ ẹ̀ ń wá ẹ sì ń tẹnu mọ́ àwọn èèyàn sì ń ní ẹ̀rí mo rántí pé ìgbà tẹ wá gbẹ̀yìn ẹ kó àwọn bíi mẹ́ta mẹ́rin dání tí wọ́n ń sọ ẹ̀rí ẹni tó jẹ́ pẹnṣẹ́níà ó sọ tiẹ̀ ẹni tó jẹ́ lọ́ọ̀yà ó sọ̀rọ̀ ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ó sọ tiẹ̀ alàgbà Ọláyinka Taiwo mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín nígbà tí ọ̀gá wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀gá Ṣẹ́gun Adépọ̀jù wọ́n ní ẹ̀bùnyànjọ́ lọ́kadà o bó jẹ́ ni ti ń ṣiṣẹ́ o pé kinní yóò dira wọn lọ́wọ́ mo wá ní ń béèrè pé àwa tó yẹ pé ó níbi èbó yé wa mọ̀ yìí sáwa náà ó rí nǹkan kọ́ nígbà tá a bá wá lọ́la.
4: Ẹ ṣeun olóòtú.
0: Yes sir.
4: Ètò ẹ̀kọ́ tí a gbé kalẹ̀ yìí gbogbo ènìyàn ló wà fún. Kódà àwọn tí ó jẹ́ tó ń ṣe kátàkárà lọ́jà.
0: Okay.
4: tí wọn ò ní ẹ̀kọ́ kíláàsì.
0: Okay.
4: Wọ́n lè wá. Tán bá ṣáàtì lè ní fóònù wọn lọ́wọ́.
0: Okay.
4: Ọ̀pọ̀lọpọ̀ smartphone android àbí tó lè wojú lu kára so tán bá ti ní ìyẹn kan wá àti takada lẹ́pẹ́ takada
0: àti
4: kọ̀ọ̀kan
0: kalẹ̀ ìwé àti báyìí
4: torí pé nǹkan tí a wò ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń ti owó sí inú òwò tí wọ́n bá fẹ́ ṣe láì ní ìmọ̀ tó tọ́ so empowerment a fẹ́ ṣe yìí nípa ìmọ̀ ni nǹkan téèyàn bá mọ̀ dáadáa nípa rẹ̀ téèyàn bá tí owó bá padà kún yóò bẹ́tà ju kó jẹ́ pé bóyá èèyàn kan ti owó sí nǹkan tí ò ní mọ̀ lọ
0: tí ò mọ̀ ń pa ẹ̀ ìdírè tẹ̀fíkẹ́ ọ̀gá wa aago mélòó ni ètò yìí máa bẹ̀rẹ̀ lọ́la sa
3: aago mẹ́wàá àárọ̀ ni máa bẹ̀rẹ̀
0: mẹ́wàá àárọ̀
3: bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ ṣe wá ń sọ pé ọ̀fẹ́ ṣé àgbà fọ́ọ̀mù tá a bá fẹ́ wọlé àbí bò ó ni.
3: Ni ọlọ́run ti bá wa yanjú gbogbo ẹ̀. Ni gba fọ́ọ̀mù ká tó wá fún ìdánilẹ́kọ̀ọ́.
0: Ká tó wá fún ìdánilẹ́kọ̀ọ́.
3: Rárá
0: pé babade gate lọ́la kìí ṣe pé àwọn èèyàn kọ̀ pé kọ́ tó lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀sán 1000 wọlé ọ̀sán 2000 kò sí yun.
3: Mo tún wá fẹ́ fi kinní kan kún.
0: Ok sa.
3: Ẹ rí i pé àwọn ọmọ wa wà ní olùdé báyìí.
0: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ tó bá ti pé 18 years and above.
0: Okay.
3: Gbà kó àtàwọn gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn náà kalẹ̀ fáwọn teenagers tán dẹ̀
0: wọ́n dẹ̀ ṣí dáadáa àwọn
3: ọmọ 15-16 nígbà yẹn wọ́n dẹ̀ ṣí dáadáa ṣùgbọ́n a ó pé àwọn tó bá ti pé àwọn tó wà nílò dénìí sí báyìí tó bá ti wà níbi 16-17-18 upward ò lè wá kó wá fi àǹfààní yẹn tí wà á kàn fi jókòó tó gbá bọ́ọ̀lù lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà sì ní android lọ adọ́fun lọ́wọ́ tó yẹ pé nǹkan míì tá a lè sọ lórí afẹ́ iná fáwọn fi fóònù wọn
0: ṣe ọ̀làjú ni àwa náà ti ń ra fún wọn ọ̀làjú ni
3: iná fóònù wọn ṣe instead of that wọn náà wá lẹ nǹkan káwọn yẹn lẹ skill ni tí wọn náà bá wá lẹ ni ti yín máa ó lè mọ kódà kó lọ sí fílẹ̀jì yín tó bá ti ní fóònù yẹn lọ tó sì ní íńtánẹ́ẹ̀tì ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tá tó bá ti mọ̀ nípa tá a fẹ́ ṣe yìí wàá lè pa owó fífò ní tó bá wà ní oko ní fílẹ̀jì àbí ní oko.
0: Ẹ dákun ẹ ṣe mí lóore kan mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda nọ́mbà yín kó tó di pé a tẹ̀síwájú torí mo ní béèrè o ẹni àmọ́ pàwọ́ àmọ́ pàwọ́ sá à ní mọ̀ kí ọjà ni ṣé kìí ṣe pé mọ̀yàn kan wá mẹ́yàn mẹ́wàá wá kó tó lè rí owó gbà mẹ́yàn 15 wá mẹ́yàn 20 wá ẹ kọ́kọ́ sọ nọ́mbà
3: lápè sí. Ẹ kọ́kọ́ sọ nọ́mbà náà is nọ́mbà tẹ́ lè pè wá sí tàbí tẹ́ lè tẹ́sítì KWU1 sí
0: òní
3: tàbí tẹ́ lè pè wá dàrẹ́ẹ̀tì sí òní
0: 0701 61 68 41 41 32 32 0706168 4132 ṣe mo gbà sà. Bẹ́ẹ̀ni. Kọ́lẹ̀ o ẹ tẹ̀ sórí fóònù yín ẹ tẹ àtẹ̀jíṣẹ́ KW1 sí 0706168 4132 mo wá ń bèèrè nǹkan kan lẹ́ẹ̀kan kan pe mi njo kan won ni awon lo bi idanileko kan o won lo digbe yan ba awon ba ri ogun eyan mu wa ka won to le pa nera kan mu ni ewe bo lo ti je se won digba te yan ba tun ri ogun mu wa ko to le pa nera
3: kan awon yan ma nse nbe won ma pe multi level marketing
0: eyin o tun yato si te fe ko wa
3: o yato eni kan pe mi nigba tan se advert tan gbo jingu won ni se awon amu yan mu ni te ba mo pe ba lo mo abi te ba mo pe ba leni kan te fe ko na je awon
0: te fe ko je anfani bi ti
3: e mo lo sugbon to wa pe e kan wo pe eyin nikan le va fe ko kini fara yin e ma mo yan lowo o
0: okay
3: ko need ati mo yan lowo ko se be wa pa yan ni oya lo register so wo si mo yan wa ko ko ri wa ko ri wa ko ri wa se mo se ko ri we gbogbo an ba mo ni won so fa ko da gba ta yan gba gba tu wa enikan tun tin tun lati ogun state tin tun sadua awon kan si point pe awon ma wa tori ibi ta yan o de si wa ati ati prepare o step awon eyan tan le do si awon mi pe mi lati ogun awon mi pe mi lati osogbo
0: inu mi ti e ma do ka awon eyan ki won wa lati ona jinjin wa baun an ti wa la bi dandi oni odo wa bi inu mi na do
3: ani bi ti won le duro si sugbon ta so na ni pe mo joko le o
0: okay
3: mo so pe government o se dada government o se dada ninu bi government se dada government n gbianju o e ma ja tara wa o sugbon omi lo po ojo ka lo
0: ka wa lo gbianju
3: o gbianju tara wa mo joko mo ni oye o ba ni ni ti o ba si para e omo to ba si pa ni ya re o gbe mo joko won na wa fi nkan ku irin ajo aye re o ajo won kan o gberu dori afi ke eyan o jo fowo so won po won to je yawo le to e pe bo ba ti gba bi badadi ba ti de o ni o ni wa ta ani ara akobi to ya mi lenu yin pe awon agbalagba to it has last year olohun gba awon agbalagba won si wa te ba di te ba di video mo ni send esin awon agbalagba won si wa awon to ti retire awon ti retire awon to ti dagba won si wa to si mu phone
0: iwo odo iwo odo
3: to wa je odo
0: o so po do la odo tun la
3: awon wo pe iro na na iro ni won pa well anyway mo so ro kan pe de yan ba lo lowo ton ba tolorun ba nfan owo la toke ka ni yepe la na elomi ni ri yepe sa
0: ko ni yepe ko ni ri ko ni ri owo ohun sa e ba bi under number yen ati ntin won te jise si lati kopa laaro la ibi ti o ti waye
3: ni awa ma fe kopa lola ibi ti o ti waye ko so mi ti o ti ma waye ni ile ise ile eko wa gagagagaga
0: AGMC
3: AGMC Trade Academy o wa ni iri wole de awa tawa mo to ta finish station daada egbe re ibi kan ta ti ma nfile gas no compound ye gangan
0: inu bi won ti nfile gas
3: gangan ni office wa wa se wa ri te ba fe ka mo ka fi ba fi faye kale e kan te w KW1
0: Pasi
3: man lunu KW1 Etesi 070 61 68 41 32 070 61 68 41 32
0: Number AGMC Trading Academy ni ye gbogbo nte ba fe bere ele bi won ope pataki lowo awon alejo wa mejeji alagba Olayinka Taiwo ati alagba Segun Adepoju ti won je alase AGMC Trading Academy won reti gbogbo eyin eniyan ti e mo wo na te si nilo wo lona to ba ofin mu ni aro la ago mewa owuro ni AGMC Trading Academy ti nbe ni iriwode nbi e pe won sori number yen be ba ni ibere 070 61 68 41 32 e seun pupo
3: akobi agba ni
5: ori re de mu gbogbo eniyan
6: tomode dagba ati gbogbo eyan to ti mo wo na
5: anfani la kan re
6: ti o fi le ma fowo re sowo loja agbaye
5: forex trading
6: ona to rorun
5: e ko fe lati odo AGMC Trading Academy
6: akanse ni forex seminar eleyi
5: idanileko idokowo loja agbaye
6: ona to rorun yi ma waye ni August 22
5: lago mewa wuro
6: orulese AGMC Trading Academy
5: to kale si plot 9
6: block 17 new yidi road
5: egbe total filling station
6: tito si diamond arena
5: ire wolede ilorin kwara state
6: e ma ko proven strategies
5: market insight and practical techniques
6: lati odo awon akosemose
5: bi oga wa ni AGMC
6: alagba segun adepoju
5: awon ojogbon bi
6: Olayinka Taiwo
5: ati Abdulsalam Akintunde
6: ebrepete wa nle fun awon olukopa ati eko ofe olose kan
5: for seat reservation
6: etala shasha te
5: KW1
6: si ori ero 070-6-168-4132
5: AGMC Trading Academy lonike wa ko eko
6: ki esi bere si pawo sapo lojojumo
5: lona to bofin mu

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
1: Ẹ̀kú rọ̀lẹ́ wọ̀nyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ kéde ọjọ́ ṣẹ́gun Tuesday ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́. Àwọn aṣòfin ní àríwá pé ìpè lákọ̀tun fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Sẹ́nétọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara gba tíkẹ́ẹ̀tì láti díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn tó fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ìròyìn ilẹ̀ òkèèrè. Wọ́n ti jáwọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá ní South Africa. Ìròyìn ọrọ̀ ajé. Ibùdó ìfọpo Dangote ṣe àfikún owó epo dísù. Ìròyìn amúlùúdùn. Aṣàfihàn ọjà kan ní Zambia, Lisa Mutambo kú lójijì lásìkò tó dé láti òde òru. Ìròyìn eré ìdárayá. Wọ́n fòfin de pàrédè agbábọ́ọ̀lù Argentina fún odidi ọdún mẹ́wàá. Ẹ kú ìrọ̀lẹ́, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM. Ìlọrin olóyè Déṣeyí Jacob ni oníròyìn yín. Ẹ mọ́ gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ìlẹ̀jọ́ra www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà, lẹ lè download app wa lórí Diamond lórí App Play Store àti Apple Store at Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ rìn káàkiri àgbáyé tìrọ̀lẹ́ òní yóò dé sí etí gbọ́ yín lẹ́yìn ìtanudúró ráńpẹ́ yìí. Àròyìn ẹ má yìí kúrò ní ìkànnì ìwà ìkànnì tó tàwọn yọ yìí.
2: Ṣùgbọ́n ní ìsìn, ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà, a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
1: Káàbọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn. Ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú ní Diamond 88.7 FM Ìlọrin.

0: darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ̀ka bọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn. Àwọn olùpẹ̀jọ́ ní South Africa ti wọ́gilé ẹjọ́ ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti jìbìtì tí wọ́n fi kan Lieutenant General Donisani Kumalio àti àwọn ọ̀gá ọlọ́pàá mẹ́fà mìíràn. Wọ́n ṣàlàyé wípé òun àti àwọn ẹgbẹ́ rẹ̀ ni wọ́n fọwọ́ sí kún òfin mú ní oṣù kẹfà ọdún 2025 lórí ẹ̀sùn wípé wọ́n yan alágbádá tí kìí ṣe òṣìṣẹ́ elétò ààbò sí ipò pàtàkì lẹ́ka ọ̀tẹlẹ̀múyẹ́ bó tilẹ̀ jẹ́ wípé wọ́n sẹ́ ọ̀rọ̀ náà wọ́n sì ń tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ wọn lásìkò tí ìgbẹ́jọ́ ń lọ lọ́wọ́. Àwọn ẹjọ́ tí wọ́n pè ta kò mọ́ ọ̀hún ni wọ́n ti gbé ṣánlẹ̀ nílé ẹjọ́ ní olú ìlú tó jẹ́ Pretoria lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò ẹjọ́ ọ̀hún ní oṣù tó kọjá ní àwọn olùpẹ̀jọ́ jámi lórí ẹjọ́ ọ̀hún. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá South Africa ni ó ti ń kojú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfọwọ́sí òṣèlú àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìwà ìbàjẹ́ ajẹ́bánu tó sì jẹ́ wípé wọn ò tí ì rí ọ̀nà pàtàkì láti borí àwọn ìwà ọ̀daràn tí ń wáyé lẹ́ka ọ̀hún. Ìwádìí láti ọ̀dọ̀ àwọn elétò ìdájọ́ sí ẹ̀sùn ìfẹ̀sùnkàn ọlọ́pàá lórí ìwà ajẹ́bánu àti ìwà ìbàjẹ́ ni wọ́n ń ṣe tó sì jẹ́ wípé wọ́n ń ṣe àyẹ̀wò abẹ́nú lọ́wọ́ lórílẹ̀-èdè ọ̀hún. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Ibùdó ìfọpo Dangote ti fikún owó epo ọkọ̀ tí a mọ̀ sí diesel lẹ́yìn tí owó epo rọ̀bì tún lé sí tí ó ti gòkè sí $4.96 lówó dọ́là. Ibùdó ìfọpo Dangote náà ti fi ₦100 kún iye tí wọ́n ń ta epo ọkọ̀ diesel tẹ́lẹ̀ láti ₦1,580 sí ₦1,680 tó túmọ̀ sí wípé ₦100 ni ó ti gun orí jálá epo ọ̀hún kan báyìí. Ìròyìn lẹ́ka amúlùúdùn. Ọmọ ọdún 25 ẹni ọdún 25 tó jẹ́ aṣàfihàn ọjà ní Zambia tí ẹ mọ̀ sí model Lisa Mutambo ló ti dágbére fáyé lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ sí ní pọ̀nkan lẹ́nu tí kò sì mọ bí ó wà mọ́ nílé rẹ̀ ní Lusaka ní agbègbè Kalundu lẹ́yìn tí ó rédè òru pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ kan. Iléeṣẹ́ ọlọ́pàá láti ẹ̀ka àgọ́ ọlọ́pàá Chestone ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí gẹ́gẹ́ bí àbọ̀ tí wọ́n mú bọ̀ ní nǹkan bí 9:00 AM ọjọ́ Àlàmísì 20 oṣù kẹjọ ọdún yìí. Nígbà tí wọ́n ń ṣe ìwádìí sí ikú tó pa Mutambo, wọ́n ṣàlàyé wípé nǹkan bí 9:00 AM ló kú àti wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó fa ikú rẹ̀ ṣẹlẹ̀ ní nǹkan bí 9:00 AM sí 4:00 AM ìdájí ní ọjọ́ mọ́júmọ́ ọjọ́ Jímọ̀ ní ilé ìwòsàn Victoria gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Chipo Kaitisha ṣe sọ di mímọ̀. Mutambo ni ó jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ 20 oṣù kẹjọ. Òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì wà ní ilé ìtura kan níbi tí ó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aṣàfihàn ọjà wọn níbẹ̀ tí a mọ̀ sí Ambassador. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kúrò ní ilé ìtura ọ̀hún ní 9:00 AM alẹ́ ọjọ́ 19:00 AM tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì káàkiri ìgboro ní Lusaka lẹ́yìn tí Mutambo de ilé rẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní pọ àwọn nkan lenu to si je pe laipe ni ko mo bi to wa mo orekunrin re pe awon ore lati ran lowo ni won fi gbe lo si ile iwosan Victoria nibe ni awon dokita ti kede pe o ti dagbere faye iroyin leka ere idaraya agbabolu elegara ni ipo arin iko Argentina Leandro Paredes ni won ti fi ofin de wipe ko ni lanfani lati kopa ni ifese won se mewa ototo latari ipa toko ninu gbomisi omi oto to waye leyin ifese won se ti ko Spain ti lu iko Argentina ni ayo kan sodo ninu idije ife eye agbaye ipele asekagba re ajo adamolekun FIFA ni won tun fun ani to je akegbe re ni ko hun Nahuel Malilo ni idaduro pe ko ni lanfani lati kopa ni ifese wonse meje ototo bakan na ni won ni awon ifese wonse mejeje to je ifese wonse ti won gba lejo re ni ile ni won ko gbudo ko ero kun papa isere idajero ti papa isere won ba ni won gbudo je ko wo papa isere woran ifese wonse mejeje na iroyin kakiri agbaye fun ti role oni oni ju bayi lo ka to danu duro lori iroyin na egbun awon koko ta ti menuba lekan si a fi to yin leti pe ijoba apapo kede ojo isegun Tuesday ojo kedogbon osu yi gege bi ojo isinmi lenu ise awon asofin ni ariwa pe ipe lakotun fun idasile olopa ipinle senator to n soju ekun arin gbogun ipinle Kwara gba tiketi lati dije labe egbe oselu PDP leyin to fi egbe oselu APC sile ni ile okere won ti jawo lori esun ti won fi kan oga otelemuye olopa ni South Africa leka oro aje a fi to yin leti pe ibudo ofopo Dangote se afikun owo epo oko ti a mo si diesel leka amuludun a safihan oja kan ni Zambia Lisa Mutambo ku iku ojiji lasiko to de lati ode oru iroyin ere idaraya won fofin de parede agbabolu Argentina fun ifese won se mewa ototo ni baye nje eyi mo pe ni ru ojo oni lodun 1959 awaidi ipinle ti o je adota ni ile America ni ru ojo oni lodun 1959 ni baye ti mo bo ba ni onko te fe fi tun awon akoroyin wa leti e pe sori number ibanisoro 0916062 7526 abiodun akinwumi lo se akojopo ro ikakire agbaye ti role oni oloye dese Jacob lutu se de abinibi to mu ase ti igbo yin e seun pupo be se tetigbo ikanni wa ikanni yin to ta won yo yi Diamond 88.7 FM ilorin aku popo sisin opin ose emi wa sopo re loke pe

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n fò fáyọ̀ bógun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù ló sòkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́jẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ́rẹ́yàfẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọlẹ̀ rí kan christ deliverance liberation church wà ní number one liberation street òsèré ní lọrin fún ẹ̀bì àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀ kí ọlọ́run liberation tú ọ sílẹ̀ nínú ìṣòro gbogbo jésù lolúwa.

Alhaji Falilat Yusuf si opo eyan mo si ero arike to tun je adari awon obirin ninu egbe oselu APC ti soro o leyin ti Bola Munirudeen Oyebamiji oludije egbe APC ninu eto idibo sipo gomina ni ipinle Osun to waye lojo kedogun osu kejo lule to fidire mi poropo ero arike kokoko ki awon ololufe re ati awon alatileyin Oyebamiji fun aduro ti won ninu eto idibo na Alhaji Falila soro yi ninu fọran kan eleyi to lu ori ero ayelujara pa mo ki gbogbo omo Nigeria ni le loko ati leyin odi o mo si tun ki eyin ololufe wa ni ipinle Osun ati gbogbo eyin afenifere eyin ta edide lati dibo fun baba wa Munirudeen Oyebamiji mo ki labalaba mo ki awon ijoye orun ileke mo ki awon paitan mo ki awon afa atawon elebo lori oro tun lo kaakiri bayi nipa eto idibo gomina Osun ni mo fe soro nipa re bi oro oselu se ma ri niyan ni se lo dabi tete eni ti olorun ba ni ko je o na ni yo je nigba ta adibo ti baba wa gboyega oyesola ati si baba wa Nuruddin Jatin Ademola Adeleke ti won jo dije ninu ibo gomina ipinle Osun eyin Adeleke mo wa o mo duro fun won daada debi wipe awon na mo awon apada lule nigba yen pelu Adeleke tori Oyetola lo wole eru arike lo mo nsoro o oni ko si eni to le pa on kaakiri nigba na lati se ku pa ohun o oni ko se ni to mo pe ohun ti le pada sise fun egbe oselu APC eru arike wa ro gbogbo omo egbe APC lati fowo wonu ki won si se okankin tori bi oro ibo se ma ri ohun na niyan o Alhaji Yusuf ni ki se tutun ka awon oloselu mo bu ara won o eni se olorun ba ni o je loni ohun na lo je o eru arike tun so pe Oyebamiji ji ko le so iretinu tori o ti se anabi kan be na ri o bakan na ni eru arike tun so pe ife ti awon ni si Oyebamiji ko yi pada rara o o ni Oyebamiji na ma pada se gomina ipinle Osun lagbara Olorun idire ti a ko fi le gbe ogogo lo fun itoju lodo eyan to le ni 500 tan fe toju re ore oromodiye on sukun be na ni o tun di mimo o wi pe Taiwo Azan ogogo pẹ̀lú bí àwọn èèyàn tó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 ṣe ti dìde fún ìtọ́jú rẹ̀ tí wọ́n sọ pé kí wọ́n gbé wákàwọn tọ́jú rẹ̀ fún àìsàn jẹjẹrẹ tó ń ṣe é àmọ́ ṣá o ògògó kò ṣe é gbé kiri bẹ́ẹ̀ lásìkò yìí báwọn tó fẹ́ tọ́jú rẹ̀ ṣe pọ̀ bìbà tó àgbà òṣèré míì ọmọọba Jide Kosoko ló sọ eléyìí di mímọ̀ lójú òpó Instagram àti Facebook rẹ̀ lọ́jọ́rùú bákan náà ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ògògó lágbo tíátà Alhaji Yinka Quadri náà ṣàlàyé o bẹ́ ò bá gbàgbé ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí ni àwọn ọmọ ògògó méjì Kira àti Lima Azan fi omi jẹ́ kéde pé bàbá àwọn ti ní àìsàn jẹjẹrẹ tó wà ní ìpele kẹrin stage 4. Nínú àtẹ̀jáde tí olóyè Jide Kosoko fi sórí òpó Instagram àti Facebook rẹ̀ ló ti ní adúpẹ́ tọkàntọkàn lọ́wọ́ gbogbo èèyàn tó ti fi ọmọnìyàn ṣe nípa ìlera akẹgbẹ́ wa ọ̀wọ́n Alhaji Taiwo Babatunde Azan táwọn èèyàn mọ̀ sí ògògó àtiri bẹ́ẹ̀ ni a ti gba ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àdúrà ìyànjú àti ìfẹ́ láti ṣe ìrànlọ́wọ́ a sì fẹ́ dúpẹ́ gidi o lọ́wọ́ gbogbo yín adúpẹ́ gidi lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tó fi ara wọn sílẹ̀ láti dìde ìrànlọ́wọ́ nílànà ti ẹ̀mí ìlànà ìṣègùn òyìnbó àti ní gbogbo ọ̀nà yòówù àtẹ̀jáde náà kò ṣàìmọ rírí àwọn èèyàn tó ti kàn sílé ògògó pé àwọn fẹ́ tọ́jú rẹ o nílànà ẹ̀mí àmọ́ o jẹ́ kí o di mímọ̀ ó ní adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o bẹ́ẹ̀ náà ni ohun kan tí olóyè Jide Kosoko tún yàn náà rẹ̀ nínú àtẹ̀jáde rẹ̀ ni pé káwọn èèyàn má ṣe bínú báwọn kò bá lè gbé ògògó wá sọ́dọ̀ wọn fún ìtọ́jú ó ní ìdí ni wípé ipò ìlera ògògó kò ṣe é gbé káàkiri. Mo ti foríjì gbogbo àwọn tó ṣe búburú sí mi gómìnà Adémọlá Adeleke ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adeleke sì jáwé olúborí fún sáà kejì pẹ̀lú gbogbo rògbòdìyàn tó kojú rẹ̀ kí ìbò náà tó dé ìmọ́lẹ̀ bí wọ́n tún ṣe máa ń pè é ti ní òun ti foríjì gbogbo àwọn tó ṣe búburú sí òun lásìkò náà gómìnà Adeleke sọ̀rọ̀ yìí lọ́jọ́rùú ọjọ́ 19 oṣù kẹjọ ọdún yìí o lásìkò tẹ́tẹ́wọ́ gba ìwé àṣẹ mòyege lẹ́ẹ̀kejì lọ́wọ́ àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀sun ó ní inú mi dùn púpọ̀ jùlọ o mo tẹ́wọ́ gba ìwé ẹ̀rí mòyege fún ipò gómìnà Ọ̀sun lẹ́ẹ̀kejì mo ti dáríji gbogbo àwọn tó ṣe aburú sí mi bẹ́ẹ̀ ni gómìnà Adémọlá Adeleke fi ìdùnnú ṣe àlàyé ọ̀rọ̀ ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ Adémọlá Adeleke ṣàlàyé ìjì tó jà
bi awon egbe oselo alatako se sa gbogbo ipa won lati ri pe idibo na ko kese jari o so nipa bi won se wa gbogbo ona ti on yo fi lule ninu idibo to waye lojo kedogun osu kejo odun yi amo ti olorun fi ajilo han won mo dupe pupo lowo gbogbo awon olugbe ipinle osun fun asileyin ti won se fun mi lati ri daju pe mo jawe olubori ninu ibo na bakan na ni mo se dupe lowo are tinubu na fun ipa alaafia eleyi ti won ko mo n fi asiko yi da gbogbo eyan ipinle osun loju pe mi o ni ja yin kule oni sa keji yi ma sun terin pe ke gbogbo yin be ni gomina ademola adeleke wi o fi kan ro re pe awon osise ijoba osun papa yo kun fun ayo ni sa keji yi o nitori ohun yo mu ti won ro si ninu oro si commissioner jeleto idibo osun oluwa toyin baba laso nibi eto si gomina ti gba iwe eri moyege lo ti fi emi imore han si bi eto idibo na se lo ni alaafia o wa ro gbogbo awon oloselu toku lati fi aye gba alaafia o ki eto idibo apapo to nbo lodun 2027 na ba ni lo ni irowo irose laisi ogun mi tabi o temi kankan.

iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti kọ́mọ̀mù gàrí sọ́wọ́ ìyàwó ilé kan ẹni ọdún mọ́kàndínlógún 19-year-old Aisha Musa lórí ẹ̀sùn wípé ó fẹ́ gbẹ̀mí ọkọ rẹ̀ pẹ̀lú bó ti ṣe fi mọ́jèlé sínú oúnjẹ ọkọ yìí o láàrin 40 ọjọ́ tí wọ́n ṣe ìgbéyàwó. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Nọ́fíù Habíbù ó ló fi ọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́bọ̀ ọjọ́ 13 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Òun ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní Oko Guama níjọba ìbílẹ̀ Bauchi ní ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí alūkkóró ọlọ́pàá ṣe wí, afurasí ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó pọ mọ́jèlé mọ́ oúnjẹ fún ọkọ rẹ̀ lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún tí a wà yìí o. Pẹ̀lú bí ọkọ yìí ṣe ké gbàjarè, òun náà ló ṣokùnfà bí wọ́n ti ṣe sáré gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn Bauchi níbi tí ó ti ń gba ìtọ́jú. Àmọ́ ṣá o, obìnrin yìí ó ti sọ pé òun gan lòun pọ mọ́jèlé jẹ fún ọkọ òun.

iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ adamawa náà ti kó màmù gàrí sọ́wọ́ ọkùnrin kan àlì haruna ẹni ọdún 37 lórí ẹ̀sùn wípé ó bẹ orí arábìnrin kan tó ń jẹ́ aisha níjọba ìbílẹ̀ ìgèrè nínú òtẹ́ẹ̀lì kan tó wà lágbègbè náà. Adigbami ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọkùnrin yìí ló ń gbé ìjọba ìbílẹ̀ fùfúre nípínlẹ̀ adamawa. Òun náà ni wọ́n kó màmù gàrí sí lọ́wọ́ lọ́jọ́ Friday 14 oṣù kẹjọ ọdún tí a wà yìí o lórí ẹ̀sùn pé ó gbẹ̀mí èèyàn sínú òtẹ́ẹ̀lì Novex tó wà ní Gẹ̀ẹ́rì. Afurasí yìí òun náà lásìkò tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n tanná wádìí rẹ̀ wọ́n ní pé ó gbẹ̀mí obìnrin náà lẹ́yìn fanfa tó wáyé láàrin àwọn méjèèjì lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ adamawa tí olúlu rẹ̀ wà ní yola lọ́jọ́ ajé. Haruna ó mọ̀ sọ ohun tí ojú rẹ̀ rí o atohun tó ṣokùnfà bí ó ti ṣe gbẹ̀mí arábìnrin yìí. Ó ní àwọn méjèèjì ti jọ fa ohun eléèfin àwọn ti jọ mu gbóyó dáadáa kó tó di pé àwọn tó mẹ́lòtò nínú òtẹ́ẹ̀lì náà. Ó ní ọjọ́ yìí náà ni ọjọ́ àkọ́kọ́ táwọn yóò rí ara wọn. Ó wá fi ẹ̀sùn kàn pé òun lòún pa arábìnrin náà o lẹ́yìn náà ló ń bẹ orí rẹ̀ kóhun tó wá pín gbogbo ẹ̀yà ara rẹ̀. Ní báyìí ó ti ń ṣẹ́jú pàkòpàkò bíi bèbí aláfọwọ́yí nínú gbàgà. Arábìnrin Bèrídà Ìràwọ̀ ẹni tí ó di mọ̀ yìí pé ọkọ rẹ̀ dáná sun Jacob Ìràwọ̀ nípínlẹ̀ Kogi. Arábìnrin yìí ti wá ra wẹ́ẹ̀bì oníkànjọ́ kán dárí jí ọkọ òun pẹ̀lú ẹ̀ṣẹ̀ eléyìí tí ó ṣẹ̀ yóò ní kò mọ̀ọ́mọ̀ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ló kó màmù gàrí sọ́wọ́ afurasí Jacob Ìrẹwà lórí ẹ̀sùn wípé ó fẹ́ gbẹ̀mí ìyàwó rẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹ̀ ní agbègbè Fẹ́lẹ́lẹ̀ ní Lọ́kọjà lọ́jọ́ Jímọ̀ 14 oṣù kẹjọ ọdún tí a wà yìí o. Ìwádìí àkọ́kọ́ ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé obìnrin yìí ó dáná sun àwọn ṣẹ́ẹ̀tì bíi 7-8 eléyìí tí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rà. Eléyìí ló wá mú inú bí ọkọ yìí o tó sì da pẹturó látinú ọ̀kadà rẹ̀ tó sì kaná jó ìyàwó rẹ̀ àmọ́ tí orí kó arábìnrin yọ. Ní báyìí arábìnrin yìí ó ti wá ní ọkọ òun mọ̀ọ́mọ̀ kan jọ kán dárí jí o kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ̀bùrẹ́ awolùgbẹ́bẹ̀ o awolùgbẹ́bẹ̀. Olùdásílẹ̀ ìjọ Living Christ Mission Obi Ajunwa Onukogu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Daddy Hezekiah làwọn ọmọ kéékèèké méjì kan ni wọ́n ti jẹ́ kí ó di mímọ̀ pé ó tótó mẹ́lòó tó àwọn o lásìkò táwọn wà ń kékeré àmọ́ tí àwọn obìnrin yìí tí wọ́n ti dàgbà báyìí o. Ẹ̀sùn náà ni àwọn méjèèjì kọ lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ìkanjẹ ẹni ọdún 39 báyìí nígbà tí ìkejì tórúkọ rẹ̀ jẹ́ òye Kachije Eze tóun náà jẹ 40 ọdún. Ẹni àkọ́kọ́ tó jẹ́ ẹni ọdún 39 òun náà lórúkọ rẹ̀ ń jẹ́ Kelechi Ibe. Wọ́n jẹ́ kí ó di mọ̀ pé àwọn dákẹ́ láti ìgbà yìí wá nítorí bí Daddy Hezekiah bó ti ṣe dúnkokò pé àwọn ò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yìí fún ẹnikẹ́ni. Wọ́n ní lásìkò tí wọ́n kó àwọn jọ nínú ẹgbẹ́ kan tí wọ́n sọ pé jẹ́ ti ẹgbẹ́ àwọn ọmọ kéékèèké obìnrin eléyìí sáwọn sì máa ń kópa nínú ìjọ níbi ètò tó máa ń wáyé nílùú Port Harcourt ní Onitsha tí ṣe olúlu ìjọ yìí Nkwere ní ìpínlẹ̀ Imo ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lásìkò táwọn wà ń kékeré. Wọ́n ní bàbá yìí báwọn bá ti parí ètò tán nínú ṣọ́ọ̀ṣì yóò wá fọgbọ́n tan àwọn o yóò tótó mẹ́lòó tó àwọn dáadáa. Ní báyìí àwọn ọmọ méjèèjì wá jáde wọn wá sọ̀rọ̀ o wọn ní àwọn dákẹ́ fún ìgbà pípẹ́ nítorí bí bàbá yìí ṣe dúnkùkù lajà mọ́ àwọn ní kékeré o àmọ́ ní báyìí àwọn ti dàgbà àwọn lè sọ bí ojú ohun tójú àwọn rí lórí ọ̀rọ̀ náà dáadáa. Àwọn ní gbogbo àwọn tọ́rọ̀ náà kan wọn nítorí àwọn mọ̀ pé kì í ṣe àwọn méjèèjì nìkan o kí gbogbo wọn náà jáde kán sọ ohun tí ojú àwọn rí lọ́wọ́ bàbá. Ẹ̀mí Azu Ekie ó ti kéde rẹ̀ ọ pé ìgbéyàwó ọlọ́dún 38 tó wà láàrin òun àti ìyàwó òun ó ti túká o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Prince of the Niger Delta ó jẹ́ kó di mọ́ ní kódà láti bí ọdún kan ní ìgbéyàwó àwọn ti túká. Àwọn àwọn fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé àwọn òjọ́ sí papọ̀ mọ́ ló ń ṣe wá kéde. Ikú tó fẹ́ pani tó ṣí ní fìlà ọpẹ ló yẹ ká du o. Onídàájọ́ Farouk Hassan Bunza ẹni tí ṣe adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kebbi ó mọ̀ sọ ohun tójú rẹ̀ rí o lákàtà àwọn báńdíìtì. Ó ní ẹ mọ̀ bá mi dúpẹ́ o torí ẹ̀mí mi ò bá ìṣẹ̀lẹ̀ rìn
bunza je ki o di mimo o ni lasiko ton wa lakata awon ajinigbe yi o na awon ogbodo soro kode awon ogbodo miju o ni gba kan ti ko dede gbe ohun lo nba bere si ni wuko na manu ko ngbenu on daket abi ki ka won fi ibon ja okun emi ohun o ni tori ko ta won wu yi o je ka awon eyan mo pe awon wa ni bi ti awon fi ara pamosi o ni amo e sa ba ndupe ori komi yo

táwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lórí àìsàn jẹjẹrẹ tí gbajúgbajà òṣèré ni Taiwo Azan Ogogo ń kojú lọ́wọ́. Àgbà òṣèré mìíràn Yomi King táwọn èèyàn máa ń pè ní Ọ̀pẹ̀bẹ́ tún ti ṣe àlàyé nípa ìlera tiẹ̀ náà tó bá fínra. Ọ̀pẹ̀bẹ́ tóun àti olóògbé Babasunde Omídínà Babasuwe jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ nígbà ayé olóògbé yìí ṣe àlàyé nípa àìlera rẹ̀ fún Kúnlé Afford, gbajúmọ̀ òṣèré tíátà. Òun náà ni ó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ fún un. Ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni Kúnlé Afford gbé fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Ọ̀pẹ̀bẹ́ sójú òpó YouTube rẹ̀ tó sì ń ṣe àwọn èèyàn ní kàyéfì. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ náà, Ọ̀pẹ̀bẹ́ jẹ́ kó di mímọ̀ pé àìsàn tó ń ṣe òun ti lé lọ́dún kan tóun sì ti ná ọ̀pọ̀lọpọ̀ owó láti tọ́jú ara òun. Ó fi kún pé kí ẹ̀jẹ̀ yẹn má lọ sílẹ̀ wá nínú àìlera lòun kojú rẹ̀. Ìròyìn kan tilẹ̀ sọ pé àyẹ̀wò òyìnbó kò fi ohun tó ń ṣe àgbà òṣèré yìí hàn, síbẹ̀ ara rẹ̀ kò le. Ojú ẹsẹ̀ ni Afford tó gbé fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà síta fún Ọ̀pẹ̀bẹ́ ní 100,000 naira láti tọ́jú ara rẹ̀. Ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dìde ìrànlọ́wọ́ fún un nílànà ti ẹ̀mí, ti owó níná àti ìtọ́jú nílànà ìṣègùn òyìnbó.

wọn ní déere gẹẹre mọ dé mọ gẹ ìpẹ ìpẹjú làlàfilà bó bá ti ń kọjá ìpẹ ìpẹjú yóò di ọmọ bíi ṣé ò sí nǹkan nínú láti máa ṣẹnu ní déédé ṣíbí lórí ètò yín ètò wa ẹ gbé yẹwò ẹ má wàá gbàgbé pé àwọn ìròyìn sáà mú wá yìí à mú wá fún wa láti sin wa ní gbẹrẹ ìpàkọ láti ṣe ìdánilẹkọọ fún wa ẹ má jẹ ká gbọ ká fi ṣe àwẹ wa torí ẹ náà ni a ṣe mú wa bó bá ní ìròyìn kan tó ṣẹlẹ ní agbègbè tiyín tó jẹ kàyéfì ìròyìn kan bọ kí ìròyìn ẹyẹn ṣáà tẹmí láago ẹ kàn sí mi lórí ìtàkùn ayélujára facebook bẹẹ bá ti tẹ ọmọ bí nation page mi nìyẹn bákan náà lórí handle mi ẹ tẹ honorable olúwàbùkọlá ọmọ borí owó owó òtọmọ ẹyẹn ẹ fi ṣọwọ sí mi o pẹlú ẹrí máa jẹ mi ìṣó bàbá yín gbé jáde lórí ètò ẹgbẹyẹwò èmi tí ń tòótọ olúbùkọlá ọmọ borí owó owó òtọmọ lóko tí mò ń jẹ ìyókù tún di ọsẹ tó ń bọ táwọn máa pàdé ọlọwọ bọsìnì mi daniel afolabi nels d akando onímọ ọlọwọ láṣẹ ìdùmarè ẹyin tèmi ẹ dààmú ẹ fòró ẹ wálẹ ó dọjọ mẹjọ.

0: Diamond FM, Imole to Kariaye.
1: The time is 9 o'clock.
2: Ago mesan tilu.
3: Kọmọ olóògì ni wá jáde ẹ̀kárí lórí ètò àràǹdá ẹ̀kùn náà lẹ́yìn tí máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tè máwọn ohun èlò tí wọ́n gbé jáde ètò àràǹdá ẹ̀kùn ètò tó wà educative informative bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o tàwa ni atọ́kùn ètò yìí ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì ọ̀pá ẹ̀bìtì ní gbogbo alẹ́ ọjọ́ Jimo Friday lágo mẹ́sàn-án alẹ́ lẹ́yìn mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ̀ gẹ́dẹ́ fi àràǹdá ẹ̀kùn ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí àwọn ohun

0: jẹ kábíyèsí ọlọ́run àmọ̀ tó dé bí ìṣe wa
1: àtúndé
0: ìmọ̀ ètò lálẹ́ ètò ní ìwọ náà lámọ̀ yìnwọ́ lámọ̀ gbéga
1: ìwọ ni
0: alágbára tí kì í bèrè àyè tó lò
1: ábíyèsí
0: ọba tẹnikẹ́ni ò lè dádúró ní tó bá lóun ó ṣe náà ni ó ṣe
1: bẹ́ẹ̀ni
0: bí tó bá lóun fẹ́ gbà náà ni ó gbà
1: ni ó gbà
0: ó lóun fẹ́ sísá ni ó ní ó má ṣe ọlọ́run ọba kábíyèsí rẹ̀ lálẹ́ òní
1: ábíyèsí o
0: ní bá ṣe yin ọlọ́run ọ̀hún lálẹ́ òní a wá dúpẹ́ a wá yin lógo ni
1: ọpẹ́ ló jẹ
0: torí pé ọpẹ́ ló ń jẹ rẹ èyìn ló ń jẹ rẹ
1: bẹ́ẹ̀ ni
0: o ìyá tún dé ọbọ̀ ọ̀rọ̀ ńlá tí ń jò kẹ̀kọ̀ bí òkú tí ń tẹnu ọ̀bọ̀n jáde
1: káàbọ̀
0: alágbára tí kì í bèrè àyè tó lò ó
1: bẹ́ẹ̀ ni
0: ọlọ́run o ìwọ náà ló lórí gbogbo ayé
1: ìwọ ni o
0: lórí gbogbo ọ̀run
1: ìwọ ni
0: ìwọ ló lórí ní gbogbo lẹ̀kílẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: pẹ̀lú bá ṣe wá dé lónìí táwa yin ọlọ́run lógo a wá fìyìn fún ni ó bá ṣe wò ní sọlá rẹ ó bá wo arọ̀jù ó bá wo amóòrùn ó wá sanwó oru ngbà mí
1: a ṣe bí òtútù gangba
0: mi kò wá sí tó ṣe o èyí tí ó ti aráyé lọ́rùn ó bá tí ò lè tẹ́ wa lọ́rùn ni
1: ó bá
0: rọ̀jù àpò ti pọ̀ jù ó bá sojú ọjọ́ náà ní kú wẹ́dà a mọ̀ pé èwo ni gùdẹ̀gùdẹ̀ ojú ọjọ́
1: yìí tó bá
0: gbóná bó bá sì tutù ó tutù
1: ìwọ ni ìwọ ni
0: ìwọ lásì máa gbé gangbogbo
1: kan ìwọ ni o
0: kábíyèsí rẹ ọlọ́run
1: kábíyèsí
0: kábíyọ ò sí ọlọ́run àràǹdá o
1: àràǹdá ẹkùn.
2: yàgbó yàjú ọkùnrin ogun yàgbó yàjú.

0: alábúlé
1: ń dáhùn
0: ẹ ń dáhùn
1: bẹẹni
0: èmi náà ń gbọ ohun yìí
1: o ṣeun etí wọ nídìí o
0: àmì o ẹ ẹ kankan náà rèé o
1: àfẹ mọ
0: portable receptable ní jẹ
1: tọ
0: portable receptable kí ni mo pè é
1: fọtẹbù sọ ti sẹẹti tebù ọdà yọdà fún
0: un ọdà portable receptable ta wuyi ẹnìkan bí obìnrin ni tó wà ní
1: new jersey
0: lóbìnrin wà o
1: ẹ
0: pé kí ló kọ rẹ ni
1: kí ló kọ ẹ
0: bessie v grieving
1: o kọ ẹ lo
0: kí
1: ló pé
0: ah
1: o ọpa fífílẹ dágun
0: ara mo ti yìnyín náà
1: ọsìn
0: bessie v grieving tí mo wuyi ní new jersey mani ó ṣàwárí kíní lọjọ kẹẹẹdọgbọn oṣù kẹrin ni o 1951
1: ọpẹ
0: lọjọ kẹẹẹdọgbọn oṣù kẹrin 1951
1: ọ̀nájì
0: o ṣàwárí àwájáde kíní yìí
1: o ṣeun
0: nígbà náà wọn fún ní nọmba ìdánimọ tí wọn fi jàn ló ń tẹ pípàrà
1: sáwò
0: wọn lọ ṣe kíní ìgbà náà o
1: sáwò nọmba náà
0: 2000/550/554
1: o ti pe
0: o ti pe se wa fe pe wo ni
1: awon le pe yi o awon
0: le pe
1: apo o ṣeun

0: ẹnikẹni mo mọ tó dọdọ tiẹ náà ní abẹhun o da obe kan náà tún rè é mary ann murray ní jẹ mary ann murray náà ló kó obìnrin yìí ti ń jẹ o o náà gbìyànjú tiẹ náà ní agbègbè tó ń sì wà ni wọn agbègbè tó wà ni wọn pè ní carlisle ní kentucky lọhùnún carlisle ní kentucky níbẹ̀ ni arábìnrin yìí wà o tó ti sàwárí àwọn jáde pain relief ó ṣe jáde ńgbà náà o bóyá ara ń roni ẹgbẹ́ roni kinní kan roni pain relief ó ṣe bóde ńgbà náà pé nígbà wo
1: ni
0: ọjọ́ kẹrin oṣù kejìlá mọ̀ ni 1979 ọjọ́ kẹrin oṣù kejìlá 1979 ó náà gba àmì nọ́mbà ìdámọ̀ tí wọ́n fi jà ló ń tẹ para pé káre kuṣẹ́ ni mo rí oníṣẹ́ yá wọ́n fún ni 4000/177/266 4000/177/266 ni nọmba tí wọn fò náà gbà náà
1: kò rí
0: pé o náà gbìyànjú àmọ́ tó ṣe náà là ń wí yìí ìwọ náà tó ń gbọ́ wa nínú ilé gbìyànjú kó o ṣe rere.

0: ọ̀dà bí mo ṣe ń bàbọ̀ o bà lábúlé
1: ìdáhùn
0: mo mà tún dọ́dọ̀ yín náà kọ́ ohun
1: tó káàbọ̀ fa
0: ní abẹ̀wò náà nu ẹ̀yin
1: káàbọ̀
0: mo káàbọ̀ mo sì bẹ́ẹ̀ ní kíni ni
1: àyìn kí ọ kí ọ
0: obì kan rèé o
1: mo fẹ́ mọ̀
0: los angeles lọ́hùn-ún los angeles obìnrin tí mo wí kí mo pè é
1: lu angeli kò lọ lu angeli kọ́dà tọ́ èmi kọ́ èmi tọ́ pé ni
0: baba ìlú ní jẹ́ bẹ́ẹ̀
1: tọ́ ìlú ni
0: arábìnrin ní ibi tó ń gbé ni mò ń sọ fún yín lọ́wọ́
1: ọ̀sìn
0: yìí ṣe pé kẹ́ lu angeli
1: àwọn olú omi kọ́
0: ẹni tá a wú yìí ó kọ rẹ̀ gágá ẹ pé kí ni Patricia Bat níjẹ md Patricia Bat md ló kọ rẹ ní los angeles lọhùn
1: o ṣeun
0: ó wá sóríṣi nǹkan mẹta tó sì gba àwọn ìjà ló ń tẹ mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ náà tó wáyé fún o
1: ṣáwó
0: àkọ́kọ́ ń bẹ̀ bó tiẹ̀ jẹ́ pé mẹ́ta yìí náà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ omi gàrígàrí náà ni ó sì nǹkan kan jáde èyí tí wọ́n lè fi ṣiṣẹ́ abẹ fáwọn tó bá ní cataract ìyẹn ohun tó ń tí kì í jẹ́ kójú tí máa ń dààmú ojú báyìí cataract ó ṣe kínní yìí pàápàá jùlọ tó jẹ pé awò tí wọn lè máa lò fáwọn tó bá ṣe surgery ìyẹn sí abẹ fún o ó ṣe kínní lọjọ kẹfà nínú oṣù keje ọdún 1999
1: ni
0: ọ̀nàjìn
1: ọpẹ
0: ó dà náà wọn fún ní ìjà lóhùn tẹ̀ngbà náà ìyẹn pẹ̀lú 5000/919/186 ló ń tẹ̀ tí wọ́n fún un gbà
1: náà
0: nígbà tó yá ó tún ṣe àwọn ọ̀nà kan téèyàn fi lè ṣe bẹ́ẹ̀ tó fi lè yọ cataract kò níbi ẹyin ojú
1: o
0: ó ṣe léyìí ní ọjọ́ kìíní oṣù kejìlá 1998 ló ti bẹ̀rẹ̀ léyìí nígbà náà lọ́hùn-ún wọ́n sì fún ní nọ́mbà ìjà ló ń tẹ̀ 5000/843/071 ṣe ń gbà náà
1: ó ṣeun
0: lẹ́yìn eléyìí nígbà tó dọjọ́ kẹtàdínní ogún oṣù karùn-ún
1: ọdún
0: 1988 ó ṣàwárí àwá jáde pàápàá jùlọ ohun èèlò tí wọ́n lè lò nígbà tí wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ yọ cataract gangan wọ́n fẹ́ yọ bọ́n ṣe lè yọ àti awò tí wọ́n wọ̀ sójú nígbà náà ó ṣe kínní lọ́jọ́ kẹtàdínlógún oṣù karùn-ún ọdún 1988 wọ́n sì fún ní àmì ìjà ló ń tẹ̀ eléyìí tó jẹ́ 4000/744/360 nígbà náà lọ́wọ́
1: ó gbà
0: mọ́ ṣeun tẹ̀rípọ̀ náà
1: gbìyànjú
0: àwọn tó ṣe náà làwọn yìí kí ni wọn náà ó ṣe
1: ẹja sí dáadáa.

0: mọ̀ tún dé padà náà nù.
1: Ó
0: Lugbengas.
1: Ẹ kúrin.
0: Mo kúrin.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo dá mo tún dọ́dọ̀ rẹ o.
1: Ó dàbà mo ti sẹ́kù.
0: Èkánná tó rè yìí. Cloth ringer níjẹ́. Cloth ringer ta wú yìí. Bó o láti sí obìnrin kan náà ni.
1: Obìnrin ni.
0: Ellen Egin níjẹ́. Ellen Egin ní 1880.
1: Ó pẹ́.
0: 1880.
1: Ó pẹ́.
0: Ó pẹ́. Ìgbà tó ṣe náà ni ó kàn pẹ́ ní o lójú tiẹ̀ o.
1: Ó náà gbìyànjú o. Ó gbìyànjú tiẹ̀.
0: Àdùpẹ́ ẹyin tó ṣe náà là ń wú yìí.
1: Ẹyin obìnrin náà.
0: Kí ni ìwọ náà ó ṣe?
1: Ẹ ya ìṣe dáadáa. Ẹ mọ gbọ́ dáadáa táwọn obìnrin ṣe tá a ti ń tà kalẹ̀.

0: ọdẹ àwọn ọmọ tún débà rẹ padà nù
1: ọ ṣe o
0: o bà á lábúlé
1: n dáhùn
0: mo tún dọdọ yín nù
1: káàbọ
0: o mo
1: káàbọ mo kúrò
0: rí o adé ọmọ adé mo kíwọ náà o
1: àkẹ o
0: adéyinka àwọn adéfilá ọkọ ìyàwó tuntun kò ní
1: àjẹ o
0: ìkàkàrẹ bàbá
1: ma fẹ mọ
0: keyboard stand ni
1: tọ
0: keyboard stand tọ máa ń gbé keyboard lé lórí òun ni o
1: ó
0: dá àwọn méjì kan náà wọn gbìyànjú tiwọn náà
1: ọjà
0: o lóbìn náà ni o
1: tọ
0: o pé kí ló kọ wọn ni
1: kí ló kọ ẹ
0: rọra ìkànnì wọn ní jẹ joanna adin láti new york city new york city kí mo pè é
1: fi yọ sí i
0: ó lè tètè jiná nù
1: á sọ bẹẹ kó lè dùn kó lè dùn.
0: Bàlábúlé o joanna adin láti new york city ẹnì kejì bernard asexin
1: tọ
0: bernard asexin
1: kí mo pè é bana asexin bana bana kó bá lè bẹ́ẹ̀ ni.
0: Bàlábúlé o
1: ń dáhùn
0: o ó dáṣẹ́ rí bernard asexin tí mo wí yìí òun náà new york city ló náà wà o àti joanna adin tí mo wí
1: ọ̀sẹ̀hún
0: àwọn méjèèjì wọ́n pàmọ̀pọ̀ wọ́n ṣe keyboard stand wọ́n ṣe bóde lọ́jọ́ kọkànléní ogún ọjọ́ kẹtàléní ogún oṣù kejì
1: bẹ́ẹ̀ni
0: ọdún 1993
1: ọ̀nàjì
0: ọjọ́ kẹtàlélógún oṣù kejì
1: ọdún
0: 1993 ni
1: o
0: nígbà táwọn náà ṣe tán wọ́n já àwọn náà ló ń tẹ para
1: sáwò ó
0: fún ọ ní nọ́mbà ìjà ló ń tẹ pé ọkàrí láyé
1: tó
0: ń tó ṣe yìí
1: mo fẹ́ mọ̀
0: kí ni nọ́mbà òun
1: kí ni
0: 5000/188/321
1: tó
0: 5000/188/321
1: tó
0: náà ni nọ́mbà ìjà ló ń tẹ
1: ọ̀sẹ̀hún
0: ilé tí wọ́n fi jà wọ́n ló ń tẹ ńgbà náà
1: ọ̀sẹ̀hún
0: o mo ṣeun
1: ọ̀sẹ̀hún
0: ẹ̀ tí wàá mọ̀ náà nu nírọ̀rùn
1: àkórí rẹ̀.

0: Alẹ́ Atúndé náà ni ẹ padà. Gẹ́bí ṣe wà. Olórí ètò àràndẹ́ ẹkùn náà láwa o. Ní Diamond jákèjádò àgbáyé.
1: Ibẹ̀
0: láwa àwa sonso. Ibẹ̀ náà lẹ́sì ti lè gbọ́ o. Ó dá ẹnìkan àwọn méjì kan tún rèé o. Obìnrin náà ni wọn. Obìnrin bí ọkùnrin ni wọn o. Obìnrin takuntakun ni wọn. Ọ̀pẹ kí ló kọ wọn ni? Ìkànnú wọn bí mo ṣe ń sọ bọ̀. Ìkànnì jẹ́ Ruan Sharon Jetta tí mo wí lẹ́ẹ̀kan ni. Ní Los Angeles lọ́hùn-ún. Ẹlẹ́ẹ̀kejì Zela Lynn Jetta. Lò náà o family ni wọn o Zela Lynn Jetta àwọn méjèèjì yìí wọn wá ṣe oríṣiríṣi àwọn nǹkan tó pọ̀ náà dáadáa tí wọ́n ṣe bóde nígbà náà lọ́hùn-ún lára àwọn nǹkan tí wọ́n ṣe tí wọ́n sì ṣe bóde làwọn nǹkan tá ń lò nínú ilé bíi stapler staple remover pencil sharpener wọ́n ṣe bóde àwọn tí wọ́n fi ń lu òsì ìwé lára láwọn ọ́fíìsì bíi old punch wọ́n ṣe bóde calculator wọ́n ṣe tape measure wọ́n ṣe bóde o àti bẹ́ẹ̀ engineering scale orí wọn pé o wọn fi màkòmọ̀ wọn foríkorí ni wọn wá gbé àgbàdo mọ̀ lọ́wọ́ ń forókún tẹ̀ páàrònù ọjọ́ kẹrìndínlógún mọ̀ ní oṣù kẹsàn-án ọdún 1997 o ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án 1997 náà ni nígbà tí wọ́n sì ṣe gbogbo kinní yìí tí wọ́n kó kalẹ̀ táwọn tí wọ́n yiri ẹ̀wù lọ́tún lọ́sì wọ́n ju ọ̀kárì sí wọn pé ẹkú iṣẹ́ bẹ́ẹ̀ lọmọbìnrin ti ń ṣe ìwọ náà gbé fún wọn ó dá wọn gbé wọn nọ́mbà kan wọ́n fi jà wọ́n ló ti para nọ́mbà tán fọwọ́ sí fún wọn nù pé ẹ̀yin lẹ ẹ ṣe àwọn kinní yìí lóòótọ́ òun náà nọ́mbà ọ̀pẹ kí ni nọ́mbà ọ̀hún D383/783 náà ni nọ́mbà ọ̀hún
1: wọ́n lẹ́tọ̀ọ́ sí
0: nígbà náà lọ́hùn-ún bí wọ́n ṣe ṣe nìyí o tó dẹ̀ ń gbọ́ nírọ̀rùn ìyẹn tó o bá ti gbọ́ tẹ́lẹ̀ lórí ètò tá a pè ní àràǹdà o
2: àràǹdà ẹ̀kún
0: bá a ṣe múra lé náà díẹ̀díẹ̀ lálẹ́ òní síbẹ̀ náà a sọ díẹ̀ sí i lórí ètò.

0: Diamond FM Adé Orí Ọ̀gìn kò jọ tẹyẹkẹyẹ.
1: Ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tọ́lọ́hun ò ní bí rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò. Tọ́fín sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yún ni. Àìlèṣe dédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin tí ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí, máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Lọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́tọgbọ́ igbó ti dí. Ó ti tọ̀nàtọ̀nà, ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 070-667-99793. Lẹ́ẹ̀kan sí 070-667-99793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lùgbà.
2: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, olóòtú ìṣètò àti ìsan ara. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí báná wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 070-66-799-793. Lẹ́ẹ̀kan sí 070-66-799-793. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206. Lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn. Àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee, àwa kì í ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro, tí o bá fẹ́ ṣẹ̀yọ, kùrọ̀kùrọ̀ lójú ara àti gbogbo ara. Ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn. Ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè. Ara gbígbóná láti inú wá, internal heat. Nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Herbs International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú oògùn ìṣètò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí, ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran, kàn sí wa níléeṣẹ́ Miracle Herbs International. Ibikíbi tí o bá ti ń bọ̀, sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí Ìsàlẹ̀ ní ìlú Ìlọrin. Yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí i wípé orí báná wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 070-66-799-793. Lẹ́ẹ̀kan sí 070-66-799-793. Òun náà ni WhatsApp nọmbà mi. Tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070-3650-8206. Lẹ́ẹ̀kan sí 070-3650-8206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn, síbẹ̀síbẹ̀ ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde. Ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà. Tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ǹ control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba nse ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise miracle herbs international mr guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri oni won fi kan sara si wa ni won fi pe wa lotun ni won fi pe wa losi iwo na ma bo tori aisan ni pa memora kin pa tu mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba din na true by koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sa ti ma bo wa si le ise miracle herbs international mr guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re loorekoore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti e ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje ka kiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sa ti ma bo wa si le ise miracle herbs international mr guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe road news ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 82 06. Ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retinavin ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isan ara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikerike ara re eleyi ri be tori isan ara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orunsun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan logba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe Rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070 66 799 793 lẹ́ẹ̀kan sí 070 66 79 97 93 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070 36 50 82 06 lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ Ọlọ́run ọba lọba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ sàn lágbára Ọlọ́run.
3: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
1: Ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tó lóhun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò. Tọ́fin sọ ma aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kú rìrì, kẹ́sẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yúnni. Àìlè ṣe déédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin ti ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ Miracle Herbal International, Mr. Guarantee. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. O ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí. O ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà. Má wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 070 667 99793 lẹ́ẹ̀kan sí 070 667 99793. Ilé-iṣẹ́ Miracle Herbs International, Mr. Guarantee ló sọ pé a ò ní fa ìṣàn lùgbà.
4: I am one of the fans.